0: ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
1: Ọ̀rọ̀ pọ̀.
0: Nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
1: Ọ̀rọ̀ má pọ̀ gidi gangan gama ni.
0: Nínú àwọn ìwé ìròyìn olójoojúmọ́ tòní.
1: Nínú ìwé ìròyìn Punch.
0: Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀.
1: Nigerian Tribune.
0: Ọ̀rọ̀ pọ̀ síbẹ̀.
1: Daily Post.
0: Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ dada. Ọ̀rọ̀ wà ńbẹ̀.
1: Ìwé ìròyìn The Hope ti àná ńgọ.
0: Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ náà.
1: EM News náà ńkọ́.
0: Ọ̀rọ̀ má pọ̀ síbẹ̀.
1: Ìwé ìròyìn àwọn àgbààgbà leadership náà ńkọ́.
0: Kì í síbẹ̀ dada.
1: Gbogbo àwọn Daily Mail Daily tó kù náà ńkọ́.
0: Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ o.
1: Àwọn ìròyìn láti kọ̀rọ̀ kọ́ńdù yàrá ìròyìn wa ńkọ́.
0: Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀.
1: Láti ibùdó orílẹ̀-èdè àgbáláyé náà ńkọ́ o.
0: Ọ̀rọ̀ má pọ̀ ńbẹ̀ o.
1: Sọ
0: kì í bẹ̀.
1: Sọ pọ̀ yẹn yẹn.
0: Ó pọ̀ yẹn.
1: Ó sì kì í.
0: Ó sì kì í.
1: Ó wà wá.
0: Ó wà wá.
1: Ó dáa bó ti ń wà wá dà bó ti ń sì kì í náà lámọ̀ tẹ̀síwájú. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé bá ti máa kọ́kọ́ ṣe lórí ètò yìí. Ó náà ní wípé a kọ́kọ́ mú àwọn kókó ti ń bẹ nínú àwọn ìròyìn tí wọ́n ti ṣe àkójọpọ̀ rẹ̀ síwájú wa lónìí. Àwọn kókó náà làákọ̀ mú wa o torí pé àwọn àgbábọ̀ wọn ni kókó báyìí léegun ìyanṣukú léegun àgbàdo káká ìròyìn ká ba bẹ́ẹ̀. Ó náà ní iye tí a ní iléeṣẹ́ ẹ̀tí à ń gbé. Ìròyìn kan tí mo kọ́kọ́ tajú kan tí mo kọ́kọ́ rí níwájú mi lélẹ́yìí o ní bí ó ṣe jẹ́ wípé ètò ìpolongo ìbò ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Àwọn àkámà ti bẹ̀rẹ̀ sí ń gbéná wojú ẹkùn Tinubu látàrí wípé gbogbo àwọn ìlérí rẹ̀ tó ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní òmúṣẹ wọn ló túṣẹ̀ wá ń jẹ́jẹ́ tuntun mi. Ìrọ̀ ńláńlá ti sún wa àwọn ẹ̀rọ àpagbè ó ti sún wa.
0: Ó dá látinú ìwé ìròyìn The Hope àwọn ìmáàmù àgbààgbà yún nípínlẹ̀ Ondo tá a wà yìí náà ni wọ́n ti pè pàdé pọ̀ níbi wọ́n ti ń ṣe àdúrà fún gómìnà Lucky Ayédàtiwa.
1: Bákan náà ni ìròyìn kan máa ń jẹ́ kó di mímọ̀ wípé ní ti ìbúdó orílẹ̀-èdè Nàìjíríà ètò ìpolongo ìbò èyí ń fún àwọn tó fẹ́ díje sípò gómìnà ọmọ àti bẹ̀rẹ̀ pẹrẹwu o ṣáájú ètò ìdìbò 2027 ni kálukú wọn wá bẹ̀rẹ̀ sí lérílé káàkiri ìpínlẹ̀ wọn wípé àádìrú àádọ́gbọ̀n.
0: Ó dá ọgbà bẹ́ẹ̀ náà ni ilé ìgbìmọ̀ aṣòfin tìpínlẹ̀ Ondo tí a wà yìí ti ń jẹ́jẹ́ àtìlẹ́yìn fún àwọn àmọ̀tẹ́kùn ti ń bẹ nípínlẹ̀ Ondo.
1: Ìròyìn kan náà màrí o látàrí ọ̀rọ̀ ìdìbò náà tó gbalé kankan tí ìpolongo rẹ̀ náà tó ti bẹ̀rẹ̀ báyìí ṣòwòrè ó náà mọ̀ ti gbéra ó mọ̀ ti tẹkọ̀ létí ó tẹ bàlúù létí ó ti lọ sí àwọn ẹkùn àríwá orílẹ̀-èdè Amẹ́ríkà láti lè mọ ọjọ́ kó di mímọ̀ fún wọn pé èmi náà mo fẹ́ jáde o mo ń jáde fún ipò ààrẹ o.
0: Látinú ìwé ìròyìn Vanguard àwọn àjọ tí ń bójútó kí àrùn mọ̀mọ́ tàn kálẹ̀ nílẹ̀ Nàìjíríà náà ni wọ́n ti ń rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pátápátá o láti rí pé wọ́n ṣọ́ra ṣe ṣáájú ìgbọ̀gbẹlẹ̀ tí ń bọ̀ lórí ọ̀rọ̀ ibà ọ̀rẹ̀rẹ̀.
1: Kódà náà ẹni tí ó jẹ́ olùdíje ọmọ oyè sí ipò gómìnà lábẹ́ àti ẹgbẹ́ òṣèlú NDC ní ìpínlẹ̀ Benue ó ti lérílé kà fún gbogbo àwọn àgbẹ̀ tí ń bẹ ńbẹ̀ ò ní ẹ̀wò tẹ́ bá lè dìbò fún mi tí mo wọlé gẹ́gẹ́ bí gómìnà yín gbogbo àwọn àgbẹ̀ tí wọ́n ti sọ ní ogún lé ndé tí wọ́n ti lé kúrò lóko wọn gbogbo wọn pátápátá ni wọ́n dá padà sínú oko wọn a jẹ́ pé oúnjẹ yóò túbọ̀ wà máa pọ̀ sí ni.
0: Àwọn máa jẹun lọ. Ó dá látinú ìwé ìròyìn Vanguard àwọn àgbààgbà bíṣọ̀bù ńlẹ̀ yìí náà ni wọ́n ti ra wẹ́bẹ̀ sí akọ̀wé sí ìjọba àpapọ̀ báyìí pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n bá wọn yọ̀ǹda Nnamdi Kanu.
1: Ẹnìkan mà ti ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú àwọn kan tí a jẹ ìkànnílẹ̀ yìí ó ní ìdí tí àwọn tí wọ́n ń bẹ lẹ́kùn àríwá orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n fi gbúdọ̀ dìbò fún Tinubu kí ni ìdí kí ni bíkọ́sì kí ni rísí rẹ̀ gangan àti pé tálẹ́ ẹni tó sọ ọ̀hún.
0: Ó dá lórí ọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu tó mẹ́nu bàyí òun náà ló jẹ́ kí n wà báyìí nínú ìwé ìròyìn Vanguard níbi tí aya ààrẹ Rẹ̀mi Tinubu ti ń ra wẹ́bẹ̀ báyìí sí àwọn olùgbé ilẹ̀ Nàìjíríà ní ẹ̀wò ní ẹ̀dẹ́kun dábọ̀ ẹ bá mi dìbò fún ọkọ mi kí ó padà díje dupò kó wọlé lẹ́ẹ̀kejì nítorí pé mo fẹ́ tọ́jú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́jọ́ ogbó.
1: Ẹ wo gedengbe lèmi wà lémi ń tèmi bí Èkó ṣe wà gedengbe tó jẹ́ pé tí ò papọ̀ mọ́ bì kankan o èmi ò sí nínú àwọn òbí dẹ́ǹtì n ò sì ń ṣe kọ̀ǹkọ̀ sí àtàlẹ́ ẹni tó sọ̀rọ̀ yìí.
0: Ó dá látinú ìwé ìròyìn Punch àjọ tí ń bójútó ètò ẹ̀yàwó fáwọn akẹ́kọ̀ọ́ ti jòdì mọ̀ báyìí wọ́n ń ṣerí ètò ẹ̀yàwó fáwọn akẹ́kọ̀ọ́ léyìí tí ìjọba ṣe àgbékalẹ̀ rẹ̀ wọ́n ní ó jẹ́ kí ohun gbogbo rọrùn fún àwọn òbí tí wọ́n lọ́mọ sáwọn ilé ẹ̀kọ́ gíga.
1: Látàrí bí àwọn kan tí wọ́n ti bẹ̀rẹ̀ sí mọ́ fi ọ̀rọ̀ à ń gbani síṣẹ́ láti fẹ́ mọ́ fi ṣe ọ̀rọ̀ oúnjẹ àti ìpátíbàjọ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí gbowó bọ̀bẹ́ ó náà lọ́mọ̀ ti mú kí ìjọba òtú ó ti fi tipátì kúkú ló dá ọ̀rọ̀ ìgbanisíṣẹ́ ti ọdún 2024 àti 2025 mọ́ kánsù rẹ̀.
0: Ó dá lórí ọ̀rọ̀ pé wọ́n pagidínà Peter Obi tàbí wọn ò pagidínà rẹ̀ jọjọ́ mọ̀ pé ìjọba ìpínlẹ̀ Benue ti ń fèsì padà báyìí wọ́n ní wò ó Peter Obi àwọn fẹ́ kí ó wá máa dárúkọ àwọn èèyàn léyìí tí wọ́n jẹ abẹ́ṣeká wọ sí gómìnà ìpínlẹ̀ Benue tí wọ́n lọ dènà dì ọ́.
1: Ẹ gbúdọ̀ sọ ìdí tí ẹ fi yọ orúkọ ẹgbẹ́ wa kúrò nínú ètò ìdìbò láwọn ìjọba àbílẹ̀ nípínlẹ̀ Yobe o àwọn wo ló sọ.
0: Oda latinu iwe royin Daily Post atiku tin fesi bayi si ipe ti ajo EFCC npe won ni wo ajo EFCC ko so ko to ba se emi o lebo leru
1: iroyin si nbe niwaju mi yi o mo ba yan lokan je pupo latari wipe awon kan lo mu agbo lawon apa bi kan nipinle ondo odidi eniyan bi 24 na ni a ti di ero orun osan gan
0: Oda lori oro Peter Obi ti mo menuba lekan mi o ti kuro nbe omo si wa ninu iroyin Daily Post nibi ti ijoba ipinle Benue ti fidi e mule bayi pe lori oro hun won ti mu awon afurasi 46
1: bakan na ni iroyin eleyi to je pe tele ntele na lo se ile na tu domi tutu si eyan lo kan ya o nibi o je wi pe nse ni agbara o mo ti gba akeko birin kan ti akeko kunrin kan o ti gba won lo nilu Abuja ati ipinle Abia
0: latinu iwe royin Daily Post ijoba orilede Nigeria ati awaye na ni won ti godi mo pe ewo awon tin fun awon facility ati ileko gbogbo ni se o to fi mo ile eko oluko ni ni awon owo le ti won nilo lati fira awon elo ti won nilo lawon gba keko fun won
1: opolopo awon royin won yi na ni be nwaju wa loni ati le to je pe ti a fi koko re ti a fi lede ati le ta le fi koko re lede gbogbo e patapata o na la tu pere pere re ta gbon yebe yebe ta mu wa si eti ibo yin lona e farabale e wa nkan fidile tabi ke fidile nkan ke sa ti fi eti ke fi ko eti se ti aroye iroyin ne ke ti bo kundun kundun re ati kule kule re lenu wa anki yin o ele o atoti ku ipale mo jimo na nu ne e kan ti e pe mo gbawo lati se jimo kan gbawo lati alamisi kan atoti bo si alamisi mi mo mo wipe emi a ma so wipe jimo ti o ba dun ti o ba larinrin alamisi na la ti mo mo ti o ti yo lara re bayi bayi o ti mura boyo fe lo jimo lo la lo ti mura le loni aki lekezi alade tin je ade ni yi loko ti mo nje baba onikeke worldwide only overgraduate in the universe olowo ri iya loja kan soso ni ilu mariwo
0: o da emi omo yin na ni olulufe yan yoyin re yin aburo yin blessing roke lu nkin pe ku jumo e ka bo sori akotun eto oro po lojumo ni
1: o da won ni pe ta ba ti ta ba ise na la nto baba ta ta ba to eran onidi ona ni mo nda mo yan lowo e je kin gbera so bayi lati oju ewe kan ninu we iroyin ponti ni bi to tin je ko di mimo wi pe nse ni ipolo ngo ibo awon oludije omo oyi sipo gomina ni ti butoro orilede Nigeria lawon ipinle tin be nbe o mo ti gbera so ti kaluku ti wa bere tin se oniruru ileri ti wa si bere tin leka gbogbo awon ti won je oludije sipo gomina ati gbogbo awon egbe osilu tin be ni ti butoro orilede Nigeria ni won ti bere ipolongo ibo won leyi to je pe pupo ninu won ni won bere tin side awon alakale eto ti won ni leyi to je pe pupo ninu won lo du adun de ba awon osise de bi wi pe won ni idagbasoke na ni o de ba eto oro aje orilede Nigeria lati ekun iwo orun ariwa lo si ekun ila orun gusu le ye ati lo si iwo orun gusu mo ni pupo ninu awon ti won je oludije nbe o na ni won ti bere si nse ni won ti bere si nse agbekale awon eto kan to je pe ti won kunle leyi ti won je pe ti kaluku won

0: even like this.
1: Ẹ jẹ́ kí n yà lọ sí ọ̀dọ̀ ìpolongo ìbò fún ti ààrẹ. Ṣé mo gbé àsìkò ìpolongo ìbò? Òun náà ni àwàyé. Àwọn èèyàn kan ìkankan àtẹgbẹ́ olóṣèlú alátakò àti àwọn ẹ̀kan kan wọ́n ti bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ báyìí wípé eléyìí tí ààrẹ Tinubu tó lérílé ka pé ó tó gẹ́ pé gbogbo àwọn ìlérí tó léka nígbà ni lọ́dún 2023 pé kò sí ẹyọ kan báyìí tó múṣẹ. Ẹ gbọ́ ṣe a lè sọ wípé ibi kan báyìí ni ààrẹ yìí ti ṣe àṣeyọrí torí wọ́n sọ ní sọ wípé old lies.
0: Ó tọ̀rọ̀ ni tẹ́bà kan kan mẹ́wàá tí ààrẹ Tinubu sọ pé àwọn àṣe.
1: Nígbà ni ẹ mọ̀ pé ètò ọrọ̀ ajé ńbẹ́ńbẹ́ security ńbẹ́ńbẹ́.
0: Ẹ lè ríjì méjì inú ẹ̀ tó wá sí ìmúṣẹ débí ìdajì kí tẹ́ ṣe 100% bọ̀ wọ́n gbé ìgbésẹ̀ bíi 50% ìdá ìkànnù ẹ̀ ní nefond. Wọ́n promise pé àwọn ọmọ máa yá àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga lówó àdúgbò pé wọ́n ṣe yẹn. Ṣùgbọ́n ìdí tí ìyẹn náà fi kẹsẹ̀ járe ni wípé ẹ bá owó iléèwé ní 1,50,000.
1: Àtisọ́ lórí ètò yìí rí.
0: So ìdí nìyẹn tí ìyẹn gan òṣèmi ò lè sọ pé kẹsẹ̀ járe. Ẹ sọ ń gbà yẹn pé tí n bá bẹ̀rẹ̀ sí ní yá àwọn ọmọ iléèwé ní owó màá wá fi ẹrù lé àjàgà wọn o, màá di ẹrù lé wọn lórí o. Ẹ sọ yẹn mọ́ o, ẹ fi condition yẹn sí o pé tí n bá máa yá yín lówó ní owó iléèwé gíga o, màá wá times 10 ní owó tẹ̀ ń san tẹ́lẹ̀. Ẹ sọ yẹn mọ́ lẹ́yìn yẹn báyìí. Honestly, mo fẹ́ le máa sọ pé mo tún rí nǹkan ẹ̀yin atọ́kùn náà tí ẹ bá rí ẹ̀ lè ran mi létí kí n lè dárúkọ ẹ̀.
1: Àwọn gbogbo ojú ọ̀nà tí wọ́n ṣe káàkiri wọ̀nyí náà nǹkan ara lè rí tí wọ́n ṣe ń gbà ni.
0: Ẹ ó dà pé mi rí yẹn gan nu campaign promise mi rí bẹ́ẹ̀ but
1: wọ́n
0: ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ẹ̀ wọ́n gbìyànjú but ìdí tí yẹn náà ò tún ṣe kógo já ni wípé mo tẹnumọ́ kí má tẹ̀ sọ across Nigeria ẹ wo gbogbo ilẹ̀ káàrọ̀ òjìrè. Ẹ jẹ́ ká yọ àwọn àkànṣe iṣẹ́ gbogbo ojú ọ̀nà tó wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó jẹ́ tuntun. Ẹ jẹ́ ká yọ yẹn kúrò. Mélòó nínú àwọn tó ń bá ń lẹ̀ tẹ́lẹ̀ náà ti sọ dínrín gíndé.
1: Tí wọ́n ṣe àṣeparí rẹ̀.
0: Tán ṣe àtúnṣe sí tán mú àmúgbòrò bá
1: tìbò. Tí wọ́n ti ẹ̀ ṣe àṣeparí rẹ̀ gan.
0: Kò sí wọn lè dárúkọ ẹyọkan. Federal road kankan ní south west tó jẹ́ pé ẹ ti rehabilitate tó yẹ pé gbogbo ẹ wá ti wá dánmọ́rán tí ò sí kòtò gegele tí gbogbo ẹ ti wá tó ti wá bí gómìnà ayéda tí wá ṣiṣẹ́ gbogbo ọ̀nà alágbàkà báyìí gbogbo ẹ yọ̀ kò lò lò ó dán gẹ̀ kán bá wa dárúkọ ilé tí federal government ti ṣe ní south west kan dẹ ẹ yọ kan sí méjì sí mẹ́ta kò sí whether in Ondo state in Oyo state in Ogun Osun state kan dárúkọ any federal road for rehabilitation.
1: Ibi tó súnmọ́ wa dáadáa.
0: Òun mo sọ pé kí má kàn sọ̀rọ̀ gbogbo Nàìjíríà. So nọmba ètò tí wàá tẹ wá kó tó wá tó já gbogbo ẹ ní tí yọ fi já gbogbo ẹ báyìí ni pé Àkúrẹ́ sí Adó road sí Adó alábala méjì lẹ́sí wàláì wọ́n ti pa abala kejì rẹ o. Ẹni tí ò bá mọ̀
1: èmi ò ti ẹ̀ rí irinṣẹ́ àwọn
0: ọkùnrin lápọ̀ kan bẹ̀ mọ́ ẹni bá fẹ́ já mi tó bá ní rọ ni I can prove it wọn ní ṣe abala kejì yẹn rárá.
1: Ojú wa ń rì nígbà tí lè kó gbogbo irinṣẹ́ kúrò ńbẹ.
0: Wọ́n ti sọ pé kò sí ààyè láti ṣe abala kejì confirm information ni wọn ti.
1: Èyí tí wọ́n ń ṣe lọ gangan náà bí wọ́n ti ń ṣe náà.
0: Wọ́n wá lè padà síbẹ̀ after 2027 tó bá padà wọlé but for now wọ́n ti suspend pé àwọn ò ní ṣe abala kejì yẹn.
1: Kó má jára lọ di àbádọ́ọ̀nù.
0: Ó wá lè di 2027 kan padà síbẹ̀ but for now iṣẹ́ ti stop ńbẹ̀ so ẹ má retí pé wọ́n fẹ́ parí abala kejì.
2: Lámẹ̀tọ́ wa ẹ̀ṣinṣin gan ni lórí ìdìbò tí ń bọ̀ náà ni aya rẹ̀ wa Olúrẹ̀mí Tinubu ó lọ sí ìpínlẹ̀ Imo Oyún ní àná ní Òwèrè. Ó wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn obìnrin tó wà ńbẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ètò ìrò lágbára kan ló gbé aya rẹ̀ wa lọ́bẹ̀ níbi tí wọ́n ti ń pín ohun ìrànwọ́ fún àwọn obìnrin tó máa ṣèrànlọ́wọ́ fún wọn nídìí iṣẹ́ tí wọ́n ṣe. Ó wá ń rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé kí wọ́n dákúndábọ̀ kí wọ́n fi ìbò gbé ọkọ̀ wọlé lẹ́ẹ̀kejì òní pàápàá jùlọ ọjọ́ alẹ́ òun fẹ́ máa jẹ̀gbádùn ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n wà nípò aládarí. Ọgbà bẹ́ẹ̀ náà ni àwọn bíṣọ̀bù àgbààgbà lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí George Akumi pé kó bá wọn bá ààrẹ Bọ́lá Tinubu sọ̀rọ̀ kí wọ́n yọ̀ǹda Nnamdi Kanu kúrò ní àhámọ́ àwọn ọ̀rọ̀ méjèèjì yìí kílẹ̀ ti rí sí.
0: Irú ọ̀rọ̀ ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu a sọ pé kí n kan yàgò fún màá jẹ́ káwọn ara lè dá sí màá fẹ́ yàgò fún
1: ọ̀rọ̀
0: kí n má bàa sọ nǹkan tí ò yẹ kí n sọ.
1: Èyí ti rí ojú wo lẹ́ẹ̀ fi rí.
0: Ọ̀rọ̀ ẹyọ kan iṣu tó ń sọ ni màá kàn bá wọn ṣàdúrà lé lórí wọn ní kọjú alẹ́ àwọn lè dá. Torí ẹyin náà lẹka
2: o. Káwọn lè jẹ mùdùmùdù ọjọ alẹ.
0: Mímọ̀ bísọ̀ ni Adé ṣe kọrin yẹn mọ́ kọ́lọ́ọ̀dẹ̀jẹ̀ ń lè sáré rántí báyìí pé to ba ngbadura pe ke yan jere ise ma jere ise owo mi
1: ma jere ohun ti mo ba fowo mi se ma jere
0: e o ton ko ni ju be lo oro mi o ju be lo ti are bola me tinubu ati yawo won ko lohun je ke le jere ise owo yin lori oro nigeria mi ni so ju be lo
2: eturo lagbara na ma lo se fun won
0: to
2: e o da lori oro tawon bishop agbagba yen kan ba ton be akowe si joba pe kan ba won yanda namdi kanu
0: O le je iyen le waye after 2031 sugbon kan gbagbe ni
1: 2031
0: ni won gba ti are bola met ni gba ti wa lori o de ni di kan to to se se color fin olo ma je ko je pe Nnamdi Kanu ori e na ma fi fagbon oro Peter Obi ni o je ki ijoba iko nisimi to ba so eni to ijoba iberuju ninu egbe alatako Peter Obi ni wa la ijoba to det le je omo eya igbo ah Nnamdi Kanu la river o le ko ju be lo Peter Obi lo yo ijoba ilenuju lori oro wi pe eni to le dugo ko mo are Bola Ahmed Tinubu ninu eto idibo
1: to tun popular
0: Peter Obi ni wahala o so ke awon eya igbo to le ri oju rere Bola Ahmed Tinubu lori oro Nnamdi Kanu won ati kan to je o
1: oda kene kan wa iroyin kan wa nbi to je mi logun daada ti mo se fe ka jo nanan eh tori wi pe won ne e ti ri to je wi pe nigba ti nkan ba se wa nsele si ijoba ni won se ma ngbe ipise abi si ara ile won kan eleyi bayi ki nsa won lo sele si e ri mo pe lori eto kiloku mo ti ma nfon rere kan wi pe awon afara kan wa ti o link sodo awon akeko e wo bayi odidi awon omo meji ototo lekan soso okan labuja okan labia iya won je ko di bi mo bayi pe ohun ti gbe awon omo won yi ohun ti gbe won bo ko to di wi pe ojo na bere ṣugbọn nigba ti olokada yo fe koja ibi ti o ti si afara o lo rolu e mo ko mo kekere o le dura e wo bayi e gbo kini to ye ki ijoba o se lori awon nkan won yi ni patake lori oro ojo ola orile ede nigeria awon omo won bayi a mo ntan le da lola
0: cherry iru emi gege bi enikan bayi gbogbo ko mo wa nsoro ni glu fm lara aro bayi ki se pe boya o la nfani kan to nse fun mi itara wi pe to ma se itara wi pe ki awon mekun emi mo nkan to ro mo wi pe ki eyan je eni ti o rowo hori to je pe ati gbegbe si aye bi ni nira lo wa to je pe ati je ati mo rohun the poor in our society o wu mi pe kin le saipa lori pe kawon na ti e le raye gbe a se eto kan pelu commissioner for education lana ipade oniroyin oga commissioner for education bo ni ile ise ilago mokanla loni kawon ara le gbo bayi commissioner for education bo ni bi gbogbo beere fe fa beere lori oro eto eko lori oro ba won se mo o le fe wole lojo monday e gbo e beere lori
1: ti won sa tun ni ti won ke se je gun won to ran yan wa bayi
0: wakati emi mo so mi yo oro yen so mo joko ti commissioner lana mo se ba won soro laaro won ma wa kolon ko fi aye sile sugbon ba ti n soro laaro yi commissioner o ti ye won pe awon oni wa sibi lago mokanla won a de lo wakati kan gbele oni kaluku a le baye gba commissioner so nkan to ba fe so nibe lana mo ti n so fun commissioner sa e mo binu sa e juo e sombi nigba te n ba wa soro eni nigba te fe ti wa eki ki si pe le awon to ri jaje le ti wa iya yin lo ta ewure ewure na fi sanwo wa eki itumo wi pe education awon iya to n so agbado legbe titi to n ta ifo loja to e pe iwon ba ejo e ba wa se eto eko ta fi le rowo lorun ki omo won na le deyan giga lojo waju nipase eto eko
1: koyo to fe mo ro bayi kedu to mo ba awon obi
0: awon o na mo se leji gbogbo e pa ko bayi
1: agbegbe kan be ni ilu owo agbegbe kan be na ni ilu akure bi to je wi pe ile eko ojoba ni ojina si bi ta won mo yi wa ko ti si afara bayi igi ni an to lori ibe
0: gbogbo nkan ta nke gbogbo nkan ta de nso yi awon iru ibi te mention bayi tin ba ri fonrun e wallahi ko le no governor ayeda ti won 5 million lati yanju so
1: bi ju community ni adebola
0: ko le na won ni million 5 naira papa julo ton ba fe ki awon agba sese ko yan won je ki gomina kan se fonran be yen bayi kan je ki gomina ri gomina wa pe awon adari boje baale boje awon community head ewo eyan o wa fun mi e je fun eyin lowo yen direct ke lo gba awon agba sese fun ra yin kan bayi te ba gbe fun agba sese ijoba ko ni loju tu governor should pay those people directly o ya lo yanju kini e se
1: e lo wona ke lo
0: se e se e se temi ba je gomina awon se kan akose kan wa to pe awon ara ilu fun awon ni ma ni ko lo ha e mo gbegbe e mo so fun agbase kankan kan lo se be ba si ra won fun ran yen te de ri pe kini o je koko loju ese ara won ma so pe security vote ara ilu o mo itumo security vote awon owo pepepe lo nje security for kin se to abo nikan ti governor ba need 100 million ni kiakia ko need lati lo through commissioner for finance o ya ya ya nisin se lo gba 100 million lakan ko ton pe security vote ni kin se pe security vote wa fun eto abo emergency awon kokan wa ti governor fe se ni kiakia loju ese owo yen a jade lowo kan ni
1: tori ijoba akoko wa laarin ise jobele nja to ku yi e je ka se oju opo le fun gbogbo awon ti an je ololufe ati olulugbo wa ka won na ki won so erongba okan won ki won fi lede number to dodo wa
2: 0055511110 tabi 0706677822 hello
3: mo ki gbogbo to
1: gbogbo ile na nje yin
3: ago shele benga la toke aro
1: ngbo ye o
3: iyawo are won bebe fo lowo amo nigeria ni ano iwe ta amo nigeria ko won dibo fun oko awon lekan ti ko se sa lodun merin mi ti oko won le ti oko won le mu gbogbo ile riri no renew agenda oko won se le fun nigeria ko oko le mu se ti ta won go atawa toko wa ti gbogbo ile won o wa ta won na se gba lo jale won e joba bill iyawo are wi pe ti are ba ko lori alefa ati yawo are atare fure ata omo are nje wa duro gbe nigeria ati wa di gbadagba gbo won wa gbo orile de france lo lati lo ma gbe nbe yawo are ko da wa lo e ko eto
1: oda e se fun ila si hello
4: hello e ka ro lotu
1: e ko ojumo o
4: ta be na de mara de mala ni lati lo wo
1: bo yi o
4: e se olotu nipa oro ti ijo community te so nipa ti afara ileiwe ti a soro ba gege bi oluyanan wa si so afara ti ijo community primary school yi to ba ma se kole na won ni 5 million ton so igan loto to ba pe fun awon agbase se ti igboro ti e se ta won ti joba ton to ma ton ma pa le owo mo so mo ko to sele boya igba to boya ba ri pe boya ojo yen gbe awon mo lo kinu si ba se wa gbe igba yen ni joba si ma sẹgbẹ àwọn fẹẹ ṣe kankan àti gbàgbà tí ń pariwo báyìí àárí ẹ káàárí kankan àárí olùbẹwò àbí kankan fọrọ ọtẹ ń béèrè fún bàbá tí ẹka fúnlá fíṣìtì ní tọdẹ ti rí wọn ti ní fọrọ yẹn ta fi wọn ti yà á bí so wọn jọ wọn ṣàánú fún wa torí àwọn ọmọ wẹwẹ wọnyí ẹ ṣe.
1: Ó dà ẹ ṣe fún ìdásí ti tọ̀dọ̀ yín lọ́hùn. Hello.
5: Hello, ẹ káàárọ̀.
1: À ń gbọ́ yín.
5: Mr. Tayé láti
1: ọ̀wọ̀. À ń gbọ́ yín.
5: Bàbá àwọn bèbè lágbára náà ẹ̀ ní fi ọwọ́ yín méjèèjì àti ní ti gbé ọmọ sí.
1: Àmì àtẹ̀yìn náà.
5: Àtẹ̀yìn tẹ́ wà ń bẹ̀. So lóòótọ́ àwọn adarí wa kó ọ̀fẹ́ náà lọ to education ọ̀fẹ́ náà lọ tó ń bàwí ọ̀fẹ́ tó ń gba gbogbo ọ̀fẹ́. Ṣùgbọ́n tẹ bá rí bí ìyá jẹ́ ń ṣe àwọn ọmọ aláì ọwọ́ rọrí lọ́wọ́ tí mi ò ní dákọ sí yẹn ọ́ ṣe àdékọ̀kọ́ ọmọdé wa ìṣojú mi ni náà ṣe gbowó yẹn. Lóòtù 120,000 ní ọ̀wọ̀ gbogbo skul ni mi ò ní dájọ skul ẹni kí kọmíṣánná yẹn kó rin gbogbo skul ọ̀wọ̀ kó béèrè ọ̀fíìsì admission kó mà sọ pé ọmọ wa pé wọ́n wà out of school ọmọ tí ò ní ṣe admission tájókòó sílé tá máa kiri ẹ̀pà àti ọ̀gẹ̀dẹ̀ látọ̀jù lọ́dún rẹ̀ owó ọdún yìí ó gara sà ojú mi ni lọ́ba mi nìyí ẹni kájọ ṣe kájọ ìrìn yẹn sà. Ó ti pọ̀ jù ìrìn ayé ti pọ̀ jù tó ń gbé fún tábìlì kànáàdù yìí o. Ó ti pọ̀ jù mò ń sọ mi ẹ̀rí wà lọ́wọ́ mi tí mo lè ṣe ẹ̀rí wà o. Ó ti pọ̀ jù ìrìn ayé tó ń gbé fún tábìlì kànáàdù yìí o. Ó lè ti pọ̀ jù
2: ìrìn ayé tó ń gbé fún tábìlì kànáàdù yìí o.
6: Látàrọ̀.
2: Ẹ ṣeun
1: ní pápápá.
6: Orúkọ mi Mr. Aboyede Yusuf láti lo àjọwọ́ àkókò tí gbogbo yẹn mọ̀ sí wà bánkánú. Èyí tí mo kàn fẹ́ dá síbẹ̀ náà ni ti ìyàwó ààrẹ sọ. Ìyàwó ààrẹ wọ́n gbàdúrà náà ni àdúrà wọn yóò sì wá sí ìmúṣẹ yóò wá sí ìmúṣẹ ní gbogbo àwọn èèyàn tó ń gbọ́. Ṣé wàá rí nǹkan tí mo fẹ́ sọ fún ìyàwó ààrẹ ni wípé nígbà tí ìjọba wọn ti ẹsẹ̀ débẹ̀ tí wọ́n ti ń ṣèjọba ìbọn ti rí i pé ọmọ orílẹ̀ nàìjíríà ń pariwo pé ó le kí ló dé táwọn náà ò fi bá ààrẹ wa sọ̀rọ̀ nígbà yẹn wípé ókè o ọmọ orílẹ̀ nàìjíríà ń pariwo o
7: e ba wa di kini iku o e se bon se nfe e so nigba yen so bo se wa ri ngba yi nisin bayi omo Nigeria mo bi san ko dibo si se kweto
2: o da se ngo ni fun idasiti
1: e mo binu gbogbo eyin to ko to je pe ti e ngbiyanju lati wi pe ki e le pe wa wole ti akoko fun wa lori ofe mo
0: ka to ka lo sori opo Facebook
1: laarin iseju kan
0: iseju aya oga to pe lati owo lori oro owo ile iwe awon omo mo kan fe so oro kan emi fi da ara ipinle ondo loju loni ma de ma fi number mi si tango ko center ma gbo wo ko so ngbo kokan lowo e ni tawon oba ma wole lojo Monday e je ka jorin ni
1: oda
0: kon ni gba wo ti o to kokan lowo anybody
1: kalo
0: commissioner ma so gbo ele ni kala go mokanla
1: oju opo Facebook wa e gbe nga ti mo won ki wa comrade minister eleyin eko awon na won ki wa akin ele blessing awon na won kan si wa won ki wa omolayo adigbami gbe awon na won ki wa o bakan na ni aminu jelile won kan si wa o Jesus says o na won ki wa o yedele akiwumi to sin ma jack won ki wa lori eto ye Simon Joel awon na won ki wa Emmanuel ajogun awon na won ki wa muiwa akigbisote awon na kiwa kigbisote won kiwa ba mi sile abi odu ji e mo lenu loru won kiwa adejimi adidayo won kan si eto yi na o Tony Boy una kan si Harvest Issues won kan si Nas Baba awon na won kan si seven
0: to
1: wa
0: to a se won yan tokun gbogbo alagbara olohun olohun asa mu idorun rorun ba gbogbo awon ti o ro fowo asa n gbiyanju na ni olohun a je ki rorun ko de ba wa $2 alagbara olohun
2: oda e memo yin lolufe yan royin ore yan aburo yin blessing roke lonu dabo tu de gba fona
1: digba mi to je pe ti emi ati eyin to je pe ti atunjo mo pade ni ori eto yi ire ati ayo ati idunu ona latunjo fi pade ara wa o dabo

0: ìmọ́lẹ̀ tó ṣùpá. Adé orí òkín òjò tẹyẹkẹyẹ. Glow 99.1 FM, Àkúrẹ́ Àgbálẹ́tu.
1: Ilé-iṣẹ́ Glow 99.1 FM lẹ́ ń gbọ́ yẹn. Àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rinlẹ̀ dòdòdò. Pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọrégé àsọṣègbè. Gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sì bá ṣe rí gangan lẹ́ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò. Glow FM yìí máa gbá yìí o. Ẹ wò ó. Rédíò amìlótìtì tó kárí ayé lélẹ́yìí sá. Ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glow papọ̀ bẹ́ẹ̀.

ọgá àgbà ìyẹn fún àwọn àjọ ilé iṣẹ ọlọpàá ìyẹn ní orílẹ̀-èdè yìí ọlátíjú dì í sì sọ̀rọ̀ kan kí ló ń tó sọ ó ní gẹ́gẹ́ bí ilé iṣẹ ọlọpàá àwọn ṣe tán o láti rí pé àwọn gbárùkù sí gbogbo ohun tó ní ṣe yẹn pẹ̀lú aré ìdárayá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jẹ́ pé ọ̀gá àgbà fún ilé iṣẹ ọlọpàá tó sọ ń gbọ́dọ̀ sọ̀rọ̀ yìí níbi ayẹyẹ kan èyí láàrin ọ̀sẹ̀ tá a wà yìí tó ti ń fún àwọn yìí tó ń kópa nípa ti aré ìdárayá nìyẹn ní àmì ẹ̀yẹ nílé ìgbafẹ́ kan èyàn kẹjà ń pinlẹ̀ èkó tó sì jẹ́ pé kọmíṣánná ìyẹn fún àjọ àwọn ọlọ́pàá ìyẹn ní ìpínlẹ̀ èkó ló ṣojú ọ̀gá àgbà ńbẹ ìyẹn Fatai Tijani ńbẹ ló ti gbẹnu ọ̀gá àgbà pátápátá ìyẹn fún àwọn àjọ ọlọ́pàá sọ̀rọ̀ ó ní lára àwọn ẹ̀yà ọ̀nà láti rí pé àwọn ọ̀dọ́ wọn ò láǹfààní láti kópa inú àwọn ohun tó ní ṣe pẹ̀lú bíá bíi jìbìtì àbí bí àwọn ọ̀daràn bí nǹkan kan ní oní òní nípa ti aré ìdárayá nítorí ìdí èyí iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà àwọn ṣe tán o láti rí pé kí ni àwọn fọwọ́sowọ́pọ̀ ìyẹn pẹ̀lú àwọn iléeṣẹ́ ìjọba àti gbogbo àwọn àjọ aré ìdárayá láti rí pé aré ìdárayá ó ní ìdàgbàsókè ní orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ṣe pọ́n sọ níbi ayẹyẹ ọ̀hún lè tó wáyé ní ìpínlẹ̀ èkó ìyẹn lápàbẹ̀ gangan nìyẹn lápàbẹ̀ níbi ayẹyẹ ọ̀hún tó jẹ́ pẹ́ lẹ́ẹ̀kejì lẹ́rú ẹ̀ gangan nìyẹn ayẹyẹ lè tó ń fún àwọn tó ń kópa nípa títa aré ìdárayá ìyẹn lórí pápá victor osimhen sonamhen àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ń bẹ́ lára àwọn tó gbàmì ẹ̀yẹ ìyẹn lóríṣiríṣi níbi ayẹyẹ ọ̀hún níbi àmì ẹ̀yẹ ọ̀hún tó wáyé nípínlẹ̀ èkó agbowowájú ni ìyẹn fi kọ super eagles ọmọ ológo 7g victor osimhen àti honorable kunle sonamhen tó sì jẹ́ pé àwọn ló ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù ìyẹn remo stars àti ìpínlẹ̀ akwa ibom láti gbọ́ pé kí ni wọ́n ń bẹ lára àwọn tó gbàmì ẹ̀yẹ jù ìyẹn níbo níbi ayẹyẹ lè tán ti fún àwọn ọ̀pọ̀lọ̀ àwọn tó ń kópa nípa ti aré ìdárayá ìyẹn lámì ẹ̀yẹ lè tán pè ní nigeria pitch award tó sì jẹ́ pé ìpínlẹ̀ èkó ni àmì ẹ̀yẹ ọ̀hún ti wáyé ìyẹn láàrin ọ̀sẹ̀ tá a wáyé wọ́n ní kọmíṣánná náà ìyẹn fún àjọ ìyẹn ti àwọn ọlọ́pàá tó sì jẹ́ pé ó ṣojú ọ̀gá àgbà pátápátá ìyẹn fún àjọ àwọn ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà ó náà bẹ́ẹ̀ ìyẹn ti ìpínlẹ̀ èkó gangan nìyẹn fàparùsìtúndé gbórí wọlé ó ní looking good ó ní fàparùsìtúndé láti ayédùn àkúrẹ́ wọn ní chelsea làwọn ń tẹ̀lé ìyẹn lórí facebook lápàbẹ̀ gangan nìyẹn ó kí yín mi ò ní wáyé tì fàparùsìtúndé lápàbẹ̀.

àwọn àkàndá ẹ̀dá ló jẹ́ pé kíni ilé tó níṣe ìyẹn tẹ̀lé pé wọn ò ní ìgbọràn wọn tí ò ṣe dáadáa tó wọn ti fọ̀rọ̀ léde o kí lọ̀rọ̀ tán fi léde ìyẹn nípa ti ìdíje ti national sports festival tó jẹ́ kó máa wáyé ìyẹn ní ẹnúgun ní ọdún tá a wà yìí ti 2026 wọn ti ké gbàǹjarì nítorí pé wọn nínú àwọn òdùn rárá pé wáì kí ló ń tó fà á wáì náà kò yẹ kó rí bẹ́ẹ̀ náà tó jẹ́ pé àwọn ìdíje fún àwọn àkàndá ẹ̀dá pàápàá jùlọ àwọn àkàndá ẹ̀dá tó jẹ́ pé ìgbọràn wọn ó kù díẹ̀ káàtó ẹ ṣe wá yọ kúrò ńbẹ kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá wọn níṣẹ́ bá ti yan ọ̀nà náà kínní àti sọ owó kínní wípé wo àwọn àkàndá ẹ̀dá tó jẹ́ pé ìgbọràn wọn ó kù díẹ̀ káàtó a gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ a gbúdọ̀ máa fi aré ìdárayá wọn ìyẹn sínú ayé ìdárayá wọn kí ló ń tó wá fà á kí ló fà á ẹ fi wá ṣe bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀jẹ̀ gbẹ̀ ṣe lọ́nà tó yẹ kó ẹ wá rẹ́pẹ̀ tọdún tó tàdà wáyé tó jẹ́ pé oṣù kọkànlá ọjọ́ mẹ́tàdínlọ́gbọ̀n ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ìyẹn sí ọjọ́ kọkànlá nínú ọjọ́ kọkànlá nínú oṣù kejìlá tó jẹ́ pé ìdíje international sports festival máa wáyé

ẹ wá nkan ṣe kó tó di àkókò ẹ rí wípé kíni wọn fi orúkọ àwọn àkàndá ẹdá ní alẹ ìdárayá tó ń kópa sí ta ló sọrọ ẹlẹdẹ ààrẹ àwọn àjọ ọhún àbí àwọn ẹgbẹ ọhún ló fi ọrọ lédè ẹ ṣe ń ṣòfìyìn fún olúwa mo ti rí bẹẹ ẹ ní facebook èèyàn ti ìyàwó yín lẹ fi bá a kọmẹǹtì láàárọ ẹ ṣe ń ṣe mi ò ní wá yín tì ìdíje scrabble onígbà kọ́kọ́ leléyìí nínú ìdíje ọ̀hún tó jẹ́ pẹ́ ti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ tó jẹ́ pẹ́ ọjọ́ ọdún wọn ti jọjọ́ ọdún méjìlá wọ́n lò gangan lọ́ máa tẹ́ṣọ mọ́ jù lọ́ máa gbéyẹ̀wò jù dáadáa nígbà tí díje ìyẹn ìdíje scrabble wá sí bẹ́ẹ̀ tó bá gbéra sọ nínú oṣù tá a wà yìí tó bá di ọjọ́ kẹrìndínlógún ẹnu mi agù ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n ìyẹn sí ọjọ́ kẹtàlélọ́gbọ̀n nínú oṣù tá a wà yìí gangan nìyẹn tó sì jẹ́ pé ìdíje máa wáyé wọ́n ní àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ gangan làwọn máa tẹ́ṣọ mọ́ jù wọ́n sì máa wò wípé ẹni torí pé kíni àwọn fẹ́ rí wípé àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ ṣe dáadáa àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ wọ́n fẹ́ sọ wọ́n di ògo ọ̀la ìyẹn lápá ibẹ̀ gangan nìyẹn tó sì jẹ́ pé nínú ìdíje ọ̀hún níbẹ̀ lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti máa láǹfààní láti gba àmì ẹ̀yẹ tó sì jẹ́ pé àwọn owó bẹ́ ńlẹ̀ infact wọ́n ní $1,000 ń bẹ́ ńlẹ̀ ta ló fọ̀rọ̀ eléde ààrẹ ìyẹn fún àwọn àjọ ọ̀hún ní orílẹ̀-èdè nàìjíríà òun ló fi ọ̀rọ̀ eléde ìyẹn lápá abẹ ẹni tó ti ń bá àwọn ìròyìn sọ̀rọ̀ ìyẹn láìpẹ́ yìí ogun ṣákín ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ó jẹ́ pé ó kópa nínú ìdíje ti us open bó ti jẹ́ pé láwọn ìdíje ìyẹn tà ọkọ́ tó kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ láǹfààní láti gbá nínú ìdíje ti us open ní gangan nìyẹn fún ti àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ nìyẹn us open junior championship ogun ṣákín náà ti yọwọ́ kí làǹkúrẹ́ kó la wò ọmọ orílẹ̀-èdè south africa ọ̀nà díọ̀ òun ló ṣe bẹ́ẹ̀ tó yọwọ́ ọ̀dọ́mọkùnrin kó la wò òun náà sì ti ní ìpinnu wípé gbogbo àwọn ìdíje tó ń bẹ́ wájú òun máa láǹfààní ìyẹn láti ṣe dáadáa ìyẹn lápá abẹ gangan nìyẹn ìgè sunday wọn ní wẹdàn bro àwọn náà gbóru wọlé lórí facebook bẹẹ ṣe ń gbóru wọlé ẹjẹ mọ club ten support ẹ máa gbé mi débẹ láàárọ yìí bẹẹ ṣe ń comment yẹn ẹ láìkẹ sí àkẹṣe gíní ẹ jẹ kí n mọ ìyẹn ẹgbẹ agbábọọlù tẹ ń ṣàtìlẹyìn fún ìyẹn lápá abẹ gangan nìyẹn ẹ gbé mi débẹ tukatuka ìyẹn lápá abẹ taiwo akínbi wọn ní tòbìsín say I'm not a fan of any football only I just love watching football. My own better team should win. Okay, oni ti ni tawon o. Team to ba se dani ko jawe olubori. O ti e better jare. E ma lo ma fura yan la patesh. Awon to ngbowo ngbowo. Awon to ngba gold medal bi gbogba ki le tin pe awon to ngba ife eye gba cup ngba cup. Eya ma ni patesh. O like pattern yen. Yen tai wa kin bi. Oni ko se to kan awon tawon. Pe an support the club kini gan awon oraye. Ṣùgbọ́n tíìmù tó bá ti ṣe dáadáa àwọn kan láìkẹ́ àwọn kan nífẹ̀ẹ́ láti máa wáré ìdárayá ni tíìmù tó bá ṣe dáadáa jáwé olúborí apá lówó alexander wọn ni watching you from ijuta ogbolu aije london yẹn wọn ní the asian city ẹbí ojú ẹtí mọ̀pẹ́ fi asian city sí ijuta ogbolu bá jẹ́ asian city ẹjọ́ kí làkúrẹ́ kí londo ìyẹn náà ti lọ bẹ́ẹ̀ ni wọn ní chelsea làwọn ń tẹ̀lé àwọn bala blu àwọn olúwaye bala blu gangan nìyẹn ẹ bá ń kí tayo gibbard àwọn ti chelsea nìyẹn adésínà adérèmí sídó ẹlẹ́ran lápá abẹ ẹ bá ń kí sídó adédayo ebenezer ọmọ logo ọmọ mi tó ṣá normal ọmọ mi tó ṣá prapra ọmọ mi ó ní headset tí a bá ti promise ká lọ gbé headphone ká gbé sí tìǹì adédayo tayo ebenezer ó ní manchester united làwọn ń gbá tẹ̀lé ẹ lápá abẹ gangan nìyẹn ó ṣeunṣe omi ò ní wá ẹtì ọmọ mi kò sí wàhálà ó yá pápápá ẹ ń bọ́ ní kí tún yà sí lápá abẹ láàárọ̀ yìí ìròyìn ń gùn mí ni o. àwọn ti ìdíje ti cricket àwọn àjọ tó ń bójútó cricket ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ kí ló ń tọ́ sọ wọ́n ní àwọn di ìyẹn yellow green
to je pe won ti jawe olubori won si ti gbori yin fun won ninu ideje le to waye laipe yi won pe ni o lede lawo dudu to si je ko pe jawe olubori won tun ma soju orilede Nigeria ninu ideje ti cricket iyen ti awon oje wewe ni under 19 to je ko ma waye iyen lodun tun bo lapa be gogon niyan are fun awon ajo cricket uya pata oun lo soro wupe gogo eyin te n gba cricket gogo te ba nfe la ma fun yin o nitori pe se daada e munu wa dun papa julo be se be e fe yin orilede Zimbabwe e fe yin won bale pepepe lapa be inu wa dun je se gogo te se won yin e ja kuro lapa be yen paso kori nbe yen mo a je se ni to jo morilede britiko Derek Sisora, on lo soro si gboro aye. En tori pa awon royin kan jade. Wi pe Sisora ati Moses Ituama. Wi pe boya won fe lanfani lati fi gagbaga, lati bara won ja, lati gbe na woju ara won. Sugbon Sisora ti soro. Won ni ko so nto jo rara. Emi bawo, se mo yo odun mi ni. Emi omo odun 32 ati omo odun 21. A jo ma fi gagbaga ninu ring ko jo rara o. Oluwa rowo fe la. Padimi ohun na gbori wole bank gbogbo won gbogbo bi high court lapa be abi federal high court ni awon ton sise ni ile ise ton dajo lele o oluwa ro fe la awo mi lele yi lati bi 2005 2006 2004 lati jo wa iyen lapa be gogon niyan lataye ikere ikiti Oshosho un temi mi o ni white odu arowo fela yen lapa be laaro o ya papapa embo ni kin tun ya si omo mi Victor Osimhen ologo 7G omo ologo shaprapra omo ologo shanoma oro tin jade o papa julo odu arowo fela ni Manchester United we pe Man U awon ti Ebenezer awon ti dayo gogo niyan awon Man U lawon ile n tele Man U no n gba tele lapa be Manchester United for life. Am I she under 50 FC? Lord, do you? Am I she under 50 FC? Lord, do you? Open your soul. Open your bell. Let's hear Nick Baligi. Hello, dear. She let Nick Baligi. She wants to play last night. You cannot die. Ligi funny. Who said you pull water? Why would I have any pass now? I should leave it at him. Me for someone saying weekend. You're going to get back. Yes, you're going to get back. Yes, you're going to 20 minutes. Yes, you're going to get back. You're going awon timi da pada awon asna da pada to di pe meji sayo kan ni Victor Osimhen omo mi to channel omo mi ologo 7G lopolopo lo mi nun kon won papa julo iyen ni pati agbota awon mo ti eri chair wi pe kilo to ma sele lapa be bayi le to je pe ifose won se ko mese yo le ta ma gba ilu Madagascar ati Guinea Bissau to je pe no shota wa igogon niyan won ni lowo awaju Tani won ma fi sha kan ropo bayi fun Victor Osimhen. En tori na ojo karun no shota waye. Lo je pe ifose won se to waye iyen ni Galatasaray lapa be lohun. Ni league iyen ti orile de Gelsi ni Turkish league. Wo je Turkey ni ke pe. Be ba se pe lapa be. Lo je pe Victor Osimhen lo ni palara. To se je pe bi ose bi mele kan gba ko bayi. O kere ton bi ose bi meta. Osimhen ni lanfa lati ko pa lori papa. O minu tin ko awon eyan. Papa julo ninu DJ ko mese yo iyen fun DJ to lede alawo dudu igbaradi niyan o je pe orede Nigeria ma gba pelu Madagascar to ba dojo karun di logbon ati ojo mokan di logbon ninu osu ta waye to je pe Guinea Bissau no ma pade ni ojo mokan di logbon to je pe Victor Osimhen ni lanfa lati gba bolu eyan to ba ti e to wa se bi akiroko papa julo bi attacking ari kile tin pe owo waju na ni sugbojo mo po waju tun porisirisi ohun tó sábà máa ń fa ìyẹn ìparadà fún Victor Osimhen attacking player ni máa ń gbé bọ́ọ̀lù bọ̀ Victor Osimhen afáyà gbàgbàǹgbà ni ọmọ ọlọ́mọ tí ò ráyè à ń fi gbogbo ara ń gbá bọ́ọ̀lù ni tó fi jẹ́ pé bí injury player a bẹ̀rẹ̀ sáà báyìí sáà ò tí ì débì kankan kò tiẹ̀ tí ì dé kọ́tàsì ọmọ mi ti nípalára ó tiẹ̀ jẹ́ pé òun náà ti ṣáná wọlé ó ti mi àwọn àwọ̀n dáadáa ìyẹn fún Galatasaray ìyẹn lápá bẹ̀ gangan nìyẹn inu tin ko opolopo awon eyan we pe polo nachu to ye ko tun se be o je gege bi akiropo eyan fun tani
enye fun Victor Osimhen o not ni pin balara o opopolopo lo wan wo e jajo wo laaro yi eyin na ten gbo wa te ba ti gbenu si microphone sale ro pe kon fi sa kan ropo awon eyan wo pe abi kon lo tolu aroko dare ni to je ko na gbianju iyen fun ayas be se oni kun lo abi bawo ni awon kun wo pe omo to n gba bolu fun Valencia yin ko ako Adams o na gbianju o na se dada abon kon fi sa kan ropo awon kon ma wo pe abi ka lo odomokuri to wa ni genki Rafiu duro simi iyen lapa be gogan ni yen abi kebo abi keleche hena cho ni kasi gbe na woju e pe o ya ma bo bo te bo pe ti keleche hena cho to ti gba ball fun iko Super Eagles odu 2024 lagba julo le to ni se pelu kan bi competition odu 2024 ngba ti an gba ti AFCON iyen fun Ivory Coast 2023 ngba yen 2024 ni DJ AFCON le to pe ni Ivory Coast 2023 an gba yen gogan ni odomokunrin lo ti lanfani lo ti gba ball kan so oun ni kon lo ni abi be ko o ya papapa lo ni ni ko ni dollar o ni ni ko ni dollar o fa connect to je pe Spain won gba na loju won Spain gba na loju fa connect inu group ton ko wa si iyen pepepe group F iyen awon la ko pade ninu idijo rede gbalaye le tun lo lowo lowo to si je pe meji sodo Spain na wa awon faconet ti yari o won ti da hale bole wi pe loni awon ma mu na omo rile ni Nigeria do awon ma gbe so Spain la da rile de China chan chan chun chan chan chun o je pe loni China ati orile de Nigeria won jo ma gbe na woju ara won ninu idijo on to je pe group F le tajo wa awo le nse risi ke lo nte reti je Nigeria joma lanfa lati bori ole de China China to je pe ngba to pale ton pade ni Caledonia alubami ni alubambam ni moyoni bebe pe nikan emi o mo marun sodo o ni China na iyen ni Caledonia loni je China o ni gbe motivation lati wa fi pade ole de Nigeria ori ngba ton ba ni Caledonia 50 won na won ile won te ro po se se ko sele iyen lapa be gogan ni e kuro lapa be paso ko ni be won

èyàn láti kópa lórí pápá nítorí ìpalára pàápàá jùlọ bí àtàkìntì ò ṣeun ṣeun olúwàbùkún ọlá mi olúwàbùkún ọlá tèmi nìkan o ní always listen to you on air only I don't miss your sport program ẹ ṣeun ṣe mi ò ní wá yín tì o ṣe bébì olúwàbùkún ọlá mi ẹ ṣe ìyàwó níyàwó ní báyìí máa súwẹ́ òòdẹ máa tì mí padà pé ṣe ìmọ̀ bí a máa rí wùmà ní o ṣe bébì àwọn pé lọ́jọ́ kéè lọ́kọ̀ ẹ̀ àmì ìyá wàhálà gan máa ṣẹlẹ̀ níláàárọ̀ ẹ̀ rà wàhálà ò ní ṣẹlẹ̀ àní oríṣiró àǹtí yẹn láìkì sport mi mi náà dẹ̀ láìkì yàn tó máa ti láìkì sport wọ́n tún jóbìnrin mi ò ní wáyín ti ọmọ rẹ̀ ga olúwàbùkún ọlá tèmi nìkan débì barcelona wọ́n fi ìyà jẹ final márùn-ún sẹ́yọ̀ kan ni final ó jẹ́ òbítíbitì yánlé barcelona nínú ìdíje yẹn ti uefa champions league lánàá stuttgart àti viking 3-1 gangan ló bá dé stuttgart ló jáwé olúborí liverpool àti atletico madrid méjì sẹ́yọ̀ kan ni arsenal wọ́n lọ ká napoli mọ́lé wọ́n kó napoli lẹ́rú lọ wọ́n kó wọn ní gbogbo ẹ̀ lọ napoli rọ́ lọ́rùn nílé ara wọn wọ́n rọ́ lápá nílé ara wọn láì ṣe pé wọ́n lásìdá tí mọ́tò sọmọ sọ́ọ̀tì bí ẹ̀mẹ́rin napoli rọ́ lọ́rùn o mẹ́yọ kan sódo ni o ṣùgbọ́n wọ́n ṣàpọ́ǹtì wọn pẹ́ lápàbẹ̀ nìyẹn psg àwọn àti slovan wọn jọ gbóná ojú ara wọn mẹ́fà sẹ́yọ̀ kan ni kí lohun tó ṣẹlẹ̀ àbí torí òsínmẹ̀ tí ò sí lé ní sporting wọ́n fi òbítíbitì ìyà tó fi yẹ̀yẹ́ galatasaray mẹ́ta sí ẹyọ̀ kan ni ó mà ṣe o ẹ̀yìn kọ́ yìí àwa náà rí

0: Mazwe, kí àwọn aráalé.
1: Akojumọ Akibubu lólùfẹ́ ìkànnì Glow 99.1 FM pèsè láàfin alàbáyé ẹ káàbọ̀ sí àkọ́tún ètò ìjà wọn sí lórí eré. Orúkọ tèmi náà ni Awomokun Abiodun Maxwell.
0: Ẹja wá wo ibi tá a ti máa bẹ̀rẹ̀ báyìí, òun náà nípa ti ìdíje tó ń bọ̀ nínú oṣù tá a wà, ìdíje kòmẹsẹ̀ tẹ́kọ̀ máa pàdé ìyẹn bizabiza ní káàpọ̀ báyìí, àwọn gíní bizà wà ti ìyẹn Madagascar, ṣùgbọ́n ó ṣe níláàánú pé àwọn attacking àwọn attackers wa tó jẹ́ pé pékà lọ́wọ́ wájú. Lóòótọ́ àwọn tó lè gbọ́ wájú wá ṣùgbọ́n tó bá pé attacking wọn náà òun kan sí mọ̀ sọ pàápàá jùlọ Victor Osimhen àti Paul Onachi wọ́n ní ìpalára ká lọ rò pé ó yẹ kí wọ́n ṣe ṣe torí Bukola sọ lórí Facebook báyìí ó náà wò pé bí akọ Adams ló lè gbé oyè yẹn wọ̀ ṣùgbọ́n ṣé lóòótọ́ ni.
1: Ta bá ní ká wo àìsí ńlẹ̀ Victor Osimhen kò yẹ kó jẹ́ ẹ̀fọ́rí fún akọ́nimọ̀ọ́gbá tuntun ìyẹn Eric Chelle torí pé kíni ó sì ní àwọn tó sì lè pè sí ọwọ́ iwájú yẹn.
0: Ṣé akọ́nimọ̀ọ́gbá tuntun?
1: No ara akọ́nimọ̀ọ́gbá wa.
0: Àbí mo tún wò pé àbí tatu ni àbí Eric Chelle mi tuntun wà tí mi ò mọ̀.
1: Akọ́nimọ̀ọ́gbá wa tó wà nbẹ̀ yẹn.
0: Torí Super Falcon wọ́n ti yọ ìyẹn wọn ti fún ní ìfàsẹ̀ lẹ.
1: Ní ìwòye tèmi ní akọ Adams níwájú àtún ni tó bá ṣe é ṣe fún àti pé torí àrùn kò dáre torí pé kíni nísà yìí ó ń ṣì ń gbóná girigiri ní àfun ikọ̀ Ajax ìyẹn torí àrùn kò dáre torí pé kíni nínú ìfẹsẹ̀wọnsẹ̀ bíi méje báyìí ó ti níbi àbí góòlù márùn-ún. Nisa yi adẹri pe ko dẹ si ifẹsẹwọnsẹ ti to daruko dare ba gba nisa ni nisa yi pe o gbiyanju ati mi awọn ti o ba ti mi awọn o nfi anfani le fun eni ti o ma mi awọn atapade nkan tun wo akọ Adams nisa yi ada bi goal meji lo se ni ninu iko to se nko soju fun ra yen Venezia ta ba nkan gbe sori won nisa yi o emi si ri pe ki akọ ni mo gba wa yen ichele ko si fun to daruko dare ni anfani ni owaju yen nitori pe Victor Osimhen ti o ba si ni bayi.
0: Okay, yen lapa be. Eyin social media e ba njoju sibi. E je kon foju alejo mi han. Oju temi ni kan lo han lori Facebook. E je kon foju alejo mi han la re kon mo po won bi live and direct. Social media e ba njoju sibi. E wa foju amejeji han. Yen ba se yan na are daraya la ro. Yen lapa be gore. Je wa wo are pe laarin ose ta wa yi. Won ti yo ifase. Eyan fun Justin Madugu. Tọ́ sì ti sọ pé kí ọ̀sìnẹ̀kọ̀ àfọ́n olóòótọ́ ọ̀sìnẹ̀kọ̀ àfọ́n òun náà olùkọ́ni tó dáńtọ́ ni tọ́ bá ní ká sọ lẹ́yìn àtúkò tó jẹ́ bí agbábọ́ọ̀lù tó jẹ́ pé ó dáńtọ́ ńgbà tó wà lórí pápá kí lóhun tí a máa retí nínú ìdíje kòmẹsẹ̀ yọ fún ti olympic tó ń bọ̀ yìí ṣé ká nígbàgbọ́ pé Super Falcon wọ́n máa lọ sí bá àtẹ lọ sí wọ́kọ̀ pé a máa lọ sí olympic àbí báwo ni.
1: Ta bá ní ká wo nípa akọ́nimọ̀ọ́gbá ìyẹn Austin Egwefon odu ni ki se aimofoloko ta ba n soro ri bọọlu ni ile Nigeria tori pe kini o ti gba bọọlu fun wa daada o ti tẹtu ti se kini o ti ko wa naa sodi lọ si awọn idije kọọkan o dẹ tun wa ja kọlu mọgba to ye pe o ja kọlu mọgba ẹsẹ kuku tori pe kini o mọ bọn se ma n wa awọn ogo tuntun jade lati iṣẹṣẹ bẹrẹ wa tori pe kini awọn gbẹyan kan ni man management irosin Egwefon yẹn o ja kọlu mọgba to ye pe o mọ bọn se n ba bọọlu sọrọ pe àwọn kan báyìí nìkan ṣe o mọ bọ ṣe ń relate mọ agbábọọlù dáadáa nígbà tó ń dẹ kéde ẹ pé ó jẹ fìdí ẹ fún ìyẹn Super Falcons mo rí pé ẹni tí wọn ní pé ẹni tí ó tọ náà ni wọn sì fi sí yẹn ní sáà tá a ṣe wà ìta bá dẹ nìkan wo pé a fẹ kojú Comoros ìyẹn ò gbúdọ fún wa ní ẹfọrí pé a ní na ìyẹn Comoros tó bí kíni ó mọ àwọn tó yẹ kó pè ó dẹ mọ bó ṣe lè borí ìfẹsẹ̀wọnsẹ̀ àdẹ̀mọ̀ pé slot méjì náà fún ilẹ̀ áfíríkà ìyẹn fún olympic mo dẹ̀ mọ̀ pé ikọ̀ Super Falcons ó máa wà lára wọn.
0: Ok ìyẹn lápá àbí gọ́gọ́ ni ẹ jẹ́ wá wò ká wo nípa ti àwọn ìfọsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá àwọn ìyàlẹ́nu wo lè wọrí ń bẹ̀ pàápàá jùlọ àwọn tó lọ jìyà nlé àti àwọn náà tó yẹ pé láǹfààní tí wọ́n jáwé olúborí nílé ara wọn ṣé ká sọ pé lọ́dún tó lọ sáà ta wà pé Arsenal ti dé ni wọ́n ti dúró dédé ni àní pé Galatasaray náà tí wọ́n tó fọrùn rán bó tẹ pé lóòótọ́ ilé onílé ni wọ́n lọ ṣé ká sọ pé bí Victor Osimhen tí ò sí nlé náà ló ń wọn ní àìsílé olóko àbí ló ń mú eku àbí ọ̀rọ̀ àbí sí olóògbò ló mú eku ń ṣakọ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí nàbí báwo ni.
1: Ta bá ní ká wo ìdíje champions league ní sáà yìí torí pé a ti gba ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ àti lè sọ pé ẹni báyìí lo sese ko gba idije na nigba to ma ma pare ton pe kini to ba din ka wo bi asana se bere ni sato koja aye pe gbogbo ifese won se won na no se kini no nbori won lo okita won bori nbe ni le won na won gbianju na ati bori ifese won se won a tori pe won ti bori ifese won sa koko bayi ati le so pe boya sai pe iko asana ni o gba league tori pe kini psg na a ri bo se se iko slovenia brasilia lana ada even go papa ga tu dupe pe a tun fi iyan ya ture o tun fi o fi record kan nile lana tori pe o ni o je alawo dudu akoko iyan coach akoko alawo dudu te pe o ko awon mo sodi ni inu idije as in uefa champions league iyan gan lasan gan o tun je record atabade ni kawo I see victor simen na fun iko grasare na o ma tun je nkan to se pe ni o ma fa bi palara na fun iko yen na sugbon awon to wa ni owo waju iko grasare na awon na won ti le se daada nigbati Victor Osimhen nigba ti o ba si ni sugbon kini a pe agbabodo koko akoko a le so pe boya iyan ma tumo si pe bi eniyan na lo ma gba league inside bo as in awon game se po ti won se
2: no even game go te se ba na le ni

0: se ba kin tewaju iyan nipa ti awon ifose mose to ma waye loni iyan ninu idije ti UEFA Champions League gogo ni yen iro lai ni to ba ku die iyan ka go mefa lu gogo ni je AS Roma ati Fenerbahce ojo ma gbona woju ara won o Bayern pelu Bordeaux na nko komo pelu RB Leipzig Manchester United ati Saba Baku oruko ile Slavia Prague ati Lens na won ojo ma gbona woju ara won iyan lapa be gogo ni yen jawa wo ka lo sinu idije yen ti UEFA Champions League for some to ma wa ile ni ta re pe ele ti ele o da pe se Azerbaijan bi ki tele re bi
1: Saba Baku abi mi se mo nuko mi o awon ele mi o kina wa se ni kina wa se ni UEFA Champions League do
0: te ka ko lo ibe ko si o to je foju di to da ti ri gba kan ri ise se odun odun wo niyan je pe awon awon team kan ti o ni to mo to no ma Manchester United no oh ma you know the same man ja won ya won yen
2: be
0: ma won ma you lo man ja won ti bi te pe bi abi o le je bi division 4 division 5 won le normal you sugbo le ta we je ka be lati ori awon Saba Baku ati Manchester United lo to ma you lo wan le se ka so pe le bi work over lo ma je fun iyen Manchester United na bawo ni universe won so akole ni o ma je bi ma fi yen je point mole mole
2: en tabanika we first won se laarin ko Manchester United ati Saba Baku lati Azerbaijan taba de won ni karanti iko lo gba league fun Azerbaijan
0: ego ni tumo
2: ja Saba Baku
0: league won na ki lo fi yato si league Nigeria se
2: so ko ye ki
0: se mo ti re mo ba pade gan chi kekere mo do ba won gba draw bi kon jo bara won pon
2: ko ye ki
0: bi o mo mo kon so ni o
2: ko ye ki ifese won se o ni ko ju iko Manchester United ko je nkan to ma lagbara fun iko
0: bi e lo li won ro pe ma yu si
2: ah ninu ifese won se o ni a pe oja o wara rara pe oja o ya o ye ki iko ma yi si le ko bi merin si
0: mo ti di awon ara bi tele pe oja wo le nta okay je ka wa wo se mo pe oro ma yu lele ma yu won sa ma se bi asa ti kotoko se ti kan ba lo pada yi won kan throwing only team kan na mo na mo ran ti kidan se ti last year ti awon team kan division kini kan ton na won ti won oro ma yu
2: lati
0: kini yes se 2022 abi se mo ya pe team kan we kini gba ton mo pe won ni players kan gba eni ma yu gan players kan anyway ma yu se ma je na tori ton je na last ko ja gan se players kan na gan o lo ra ogbo team o to ra mo gan la won arin mo ra won ko te pe bia oja gan na te pa won kan ta won ko lo sa won jo pe wa wa gan to fi da ko won jo so ti kan ba lo sele ye gbenu re ko ko re pe okay oja oya oja oya ti toja ba lo yi sibo mi nkan si oda won
2: ataba ni ka wo ifesonse se pe ifesonse ni akoko fun eyan Carrick ninu DJ Champions League o de tun je pe ile lo tun wa ohun na ni fe se atama atamo a ri pe awon to e ko hun lo na ni ohun lo mi ori pe ifesonse ni a je ifo efori fun iko Manchester United
0: so you know awon ifesonse ni awon lo wo pe o se se iyen kan jawo lobori ka manu ba papa ka to sojo ponle
2: ninu ifesonse ni iko Bayern Munich ati Bordeaux mi ori pe o ye ku je nkan to lagbara fun iko Bayern Munich papa ile na wa ko ye ku je ifese won se to ma le fun awon ma bori papa iko Man U ati se baba ku ati so yen na le kan na iko Man U
0: Roma kan fun to fe lo ba Fenerbahce le yen
2: ile Fenerbahce ni Roma ta ba de ni ka wo Roma ni sayi won gbeyanju dada ni ninu ni sayi o sese ko je pe omi ni ifese won se line Fenerbahce ati Roma to be kini Roma na won igba ki Fenerbahce na ko se be ko na o mole abati to kwa we to tuku na ni komo ati lipstick ta ba wo komo ta ba wo ko iko komo ni sa ya re pe awon na gbin papa
0: won ti la sa to koja gan na ti be se nchi dada to tun le wa si UEFA Champions League
2: oni awon agbobolo kokan ti yen Fabregas yen to je ko mo gba yen komo to ti ra sinu iko akomo awon de re awon to tun je pe awon to ni iriri dada nipa bolu ni yen bi saloba yen amole won na to tun na yen Sanchez lati ni ko Chelsea na mi ro pe yen Leipzig bo ye ko je nkan to ma le fun iko komo lati na ni I know first time I
0: okay, oh yeah, papa. Hey, it's me, oh yeah, Wole. La want to see ba. Papa, you know what you need. Oh yeah, Victor, see me. Bolu na ju. Zoom on, lamp for that one. Lower tower. Now let you walk away. Oh yeah, King, yeah. Oh no, Konya Richie, go be on ju. Let's look, get be a king up. Yeah, like Papa, go go niye. I was in the guavon. Show my shida da. Show you, Konya to your Konya for super fat Konya. I báwo lẹ̀yìn ṣe rí sí lápá àtọ̀dọ̀ ti yín àwọn tó ń gbà fún gbà kọ́kọ́ agbèlè wọ́n tó wọlé agbára náà ní 08051-1110 08051-1110 tàbí 0706677-1822 ẹ má wàgbé tábà ti gbé kọ́ ẹ má pé Ali Amozu máa yazo ẹ̀yin náà máa dáhùn pé ẹni afẹ́ lamọ̀ a ò mẹni tó fẹ́ ni Ali Amozu.
3: Ẹ
0: kú ojúmọ́ bá mi.
3: Ẹ kàrọ̀.
0: Ẹ ṣeun. SMS. Ẹ
3: ṣeun láti Roadmaker olólùfẹ́ Mayi.
0: Ẹ ṣe bàbá.
3: Ilé ìgbìmọ̀ dá sí ọ̀rọ̀ ọ̀rọ̀ Mayi yẹn.
0: Ok.
3: Lóòótọ́ first match wa ìṣẹ̀lẹ̀ club tí Mayi tí ọ̀rẹ́ tábà tábà ti gbórúkọ ẹ̀ àwọn ló máa ń defeat Mayi. But lélẹ̀ ní ṣíba yìí Mayi máa nà wọ́n ní ó kéré ju 3-0.
0: Ẹ máa bá wọn kú àbí sábà ń bá kú. Ẹ ṣe máa lé ọdẹ bí ẹ kú àná ní máa lé ọdẹ ṣé mi ò kẹ́ mi ò kọrẹ́tì ni.
3: Ẹ kọrẹ́tì a máa lé ọdẹ ẹ kú àná.
0: Ẹhẹ́ mo fẹ́ kẹ́yìn náà rìplẹ̀ pẹ̀lú èdè ṣùà ẹ tún wá ń dá padà pẹ̀lú Yorùbá.
3: Ẹ má bì ẹ má bì.
0: Òsì wàhálà ó yá bàmí ó yá ẹ gbé mi débẹ̀ ọ̀gbẹ́ni Sunday.
3: So that is it. Call another player. To my play what you mean.
0: Replacement.
3: So
0: okay. Ẹjọ́ ọ̀gbẹ́ni Sunday. Àwọn ọlọ́mọ mi ò sí mẹ́rin ní ìgbéraga. Àwọn agbárówó tó ń gba ẹ̀kọ́ ni ní. Oh God. Ọmọ 27 bó tẹ̀ pé bí ọ lè jẹ́ football age ni. Mi ò wá mọ̀ ọ lè jẹ́ rírì ju ó dẹ̀ lè jẹ́ football age mi o. Torí ojú òsì mẹ́kàn gbójú ojú mi lọ. Òsì mẹ́rin lè jù mí lọ bó ṣe wà. Ali Amozu.
3: Ẹni afẹ́lẹ́wọ̀. Àfẹ́ni púpẹ̀ ni.
0: Ẹ kú ojúmọ́ bà mí orúkọ yín.
3: Olúwayé Sọnà ló ń pè láti.
0: Bàmí ẹ kú ọjọ́ mẹ́ta. Ìdàn ẹ̀mẹ́ ẹ̀nẹ́hùn.
3: Àfọwọ́jà ló wẹ́wẹ́ mi.
0: Ẹ̀ẹ́ ó dá bẹ́ẹ̀ ó yá ìgbẹ́mẹdé bọ̀ Olúwayé Sọnà. Bàmí.
3: So iṣẹ́ máa ṣiṣẹ́ ní ọwọ́ wájú yẹn.
0: Ok tálẹ̀ ẹrú
3: kí. Mo tọ́ sí Akọ Adams.
0: Akọ Adams ok.
3: So ìyẹn máa gbìyànjú.
0: Ok.
3: Nàìjíríà máa jáwé olúborí.
0: Ok.
3: Mo lè bá Ayọ̀ Lánà àwa tabátabá.
0: Àbí.
3: Kó máa lu bírí o.
0: Kó máa lọ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀.
3: Mo ṣọ́ Mayo náà máa wí ní máa ṣẹlẹ̀.
0: Àtọ́ máa tiẹ̀ bá wọn kú ó yẹ kó àtọ́ Mayo bá wọn kú àwọn ìyá bá Mayo kú.
3: Ẹ kú ètò.
0: Ẹ ṣí bàbí. À tí Mayo bá mú ilé ni ìkan mi nìyẹn Ali Amozu.
3: Ayatima Yazu.
0: Yóò gẹ̀ẹ́kọ́ nìyẹn.
3: Ẹ ti afẹ́ lámọ̀ àbẹ̀rẹ̀ tó fẹ́ ni.
0: Ó yẹ gbẹmídé bàbá yóò kì ó yẹ gbẹmídé bẹ̀.
3: Ẹni wá ẹ̀ lágbọ́ lọ.
0: Àmì àtẹ̀yìn náà.
3: Àkọ́kọ́ náà mo fẹ́ tíkẹ́ẹ̀tì pé wọ́n kú gbìyànjú díẹ̀. Wọ́n gbìyànjú díẹ̀. Ìwọ̀n kọ́sùn bọ̀ gbìyànjú dáadáa. Lọ́wọ́ tá a fi na wá wà báyìí. Ṣé ìgbà ẹ̀ ti nàá fi máa bàmí báyìí.
0: Ẹ bẹ padà ẹ̀mẹ́dì kámpù torí kò tó ṣẹ́ yín. Ayé gbà wọn alálùmọ́lẹ̀ bí. Ayé bí 2020 yà mọ̀ pé àyàmọ̀ bí tẹ́ ẹ wà 2019 bí ẹ ti fẹ́ di kámpù padà bí. Kò tó.
3: Tolówó ṣe oríṣiríṣi àpòlí ọ̀kan tó ń wè ní lánà. Tó má padà wà wè ní mí. Màá pè ní ẹ̀yìn ètò.
0: Jókè kò sí wàhálà yóò ní wáyé tì ẹ ṣeun bá mi ẹ ajibọlọ ọlọwà ṣẹgun ó yàtọ ó dà pé Manchester United ó ní bàbá ń tẹlẹ lápá bẹ lápá tiyẹn ẹ fọpàpà ẹ ká máa fi lè ká máa fi ṣe lọ ẹ ìjọba àwọn ògbọ́n tọ ó dà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ń root fún yẹn akọ Adams ṣe lóòótọ́ ṣe akọ Adams ṣe ó lè ṣiṣẹ́ yẹn ní ọwọ́ wájú ìyẹn táwọn òsínmi ọba tiẹ̀ sílé.
2: Akọ Adams náà jẹ́ bọ́ọ̀ tẹ́ pé mùṣemùṣe náà dá mùṣemùṣe náà àdẹ̀rí nǹkan náà tó tẹ́gùn náà gbá lọ́wọ́ wájú tó bá pè sínú ikọ̀ super eagles oyo azẹ̀n òhun pẹ̀lú ìkọ́wọ̀ rìn pẹ̀lú victor osimhen wájú yẹn àrípà mẹ́ẹ̀ta níwájú.
0: Ẹ bọ́ victor osimhen síbẹ̀ tó tún dákọ̀ tó fún mi osimhen. Ẹ bọ́ sọ pé
2: ikọ̀ ẹ wá wẹ́ bọ́ victor osimhen
0: ti
2: ara jù.
0: Ok Ali Amozu last caller.
3: Ẹni afẹ́ lamọ.
0: Àwọn ọmọ yẹn tó fẹ́ ni.
3: Olú Gbàgbé bá ń sọ̀rọ̀.
0: Àwọn ti Chelsea lélẹ̀ ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta bàbá mi ò ní wáyé tì.
3: Àbúrò àbúrò.
0: Ẹ ṣeun bàmí. Mazwe, come on, Ali. Come off in your shell, Larry.
2: Thank you, Michael. Magulo for Combale, if it's a mess.
0: Hello for Combale.
2: Of course, if no, I will move on. I'll be able to make it. I should go.
0: Okay. Oh, look at him. Look at the Ajay Church. What you care? I want him in Queen Boraje. I go to Snowbucket to Baji Kenaja. Touches it, you laugh or go it to Poduna. Only 60 no day, better talo jobani, and your own rallo joba. Never tie Yelano. We have one shano only one by Leagues United anyway. Okay, pay a colloquy, but Leagues nobody will do Papa Malan for Latimia or Dada. I was only a hookua, and Muruka, you sue Abdul Hap or Namujor Mutaroy. Israel, no, the one idea or yet internet at Idayo. Ajé Dayo, no, no wa lapa be. Ojo Ajé la tun ma pade iyan lori eto yi. Won fe pe mi agbele wo timi ni 08062202419 08062202419. E ma fe yin me bolo, o dabo.
4: Le mole to supa. Ade ori opi ojo teye keye. Glow 99.1 FM. Akure agbaletu.

ọ̀rọ̀ agbá ti tòní ó dá lórí pé bí ọmọdé bá kọ̀ láti ṣe tí ó tọ́ ó ní ọ̀nà tí a máa ń gbé gbà ọmọ tó bá ti sọ ilé kọ́ ó ti sọ àpò ìyà kọ́ bẹ́ẹ̀ lọmọ tó bá fi ọwọ́ òṣìjúwe ilé bàbá rẹ̀ irú wọn ti sọnù ni mo kí wa pé a kò déédé àsìkò yìí àwọn àgbà bọ̀ wọn ní kò síbi tí àìtí káàdì alẹ́ àgò tàbí kùkú tá a fi kó wọn ó lè yàtọ̀ tó fi hàn yìí pé ibi tí ó kálukú bá wà ibikíbi tí ó kálukú bá ń gbé ó lè yàtọ̀ ọ̀tọ̀ ìyá lè máa gbélé àbẹ̀rẹ̀wọ̀ ẹ lè mọ́ sì lè máa gbélé géètì ìyẹn ni pé tá a ṣe ilẹ̀kùn onírin ńlá sí gbàgede rẹ̀ kó tó pé wọ́n ò dẹnu ilé gangan ẹlòmíràn ẹ̀wẹ̀ ó sì lè máa gbélé àbẹ̀rẹ̀wọ̀ kó má gbélé géètì ṣùgbọ́n náà ṣáà ń gbélé àwọn mìíràn sì wà tí ń gbénú ayé rí àwọn mìíràn sì wà tó ń gbénú ògbóró àmọ́ ilé ni ilé jẹ́ ibikíbi tí a bá fọrùn kọ́ lálẹ́ tá a ti lè dùbúlẹ̀ tá a lè sùn tá a lè hanrun ilé ni ibùgbé ni ibùsùn ni ibùwọ̀sí ni torí pé tá a bá ti ríbi tá a lè wọ̀ sí ló bá tán ìlú kálukú fi má dágbére pé mò ń lọlé lóòótọ́ mò ń lọlé lọ jẹun kò já mọ́yé yí ẹni tó lọ mu gàárì ńlé èyí tí mò ń fàyọ́ ń bẹ̀ òun náà ni pé ilé tí mo lọ irú oúnjẹ wo mo lọ jẹ́ ńbẹ̀ òun náà ló dé fá fún ẹni tó lọ légbé láti lọ sùn irú yàrá wo ló sùn ṣé orí ẹni ló lò ní àbórí ibùsùn ibùsùn àwọn oní ti kíjìpá àwọn mọ́là ni tí ẹ̀ ń kó koríko sínú àbí ibùsùn èyí tá à ń pè ní fóòmù ti ìgbàlódé kódà gan àwọn mìíràn tún mọ̀ tún ní ibùsùn tó múra tutù tí ẹ̀ ń pè ní oxygen bed táwọn ilé ìpò ń pè bẹ́ẹ̀ ibùsùn ni ibùsùn jẹ́ ibẹ̀ sábà ti lè nara tá a lè ná pánasẹ̀ tá a dẹ̀ sùn wọ̀ níbẹ̀ tí ẹ̀rù ò sì bà wá tí ò sí pé mo ń fi ojú kan sùn mo la ojú kan sílẹ̀ à ń pè ní olólà kan fi sọ́rí tí ọba ti síyẹ ń bẹ̀ tí mo lè fi ojú méjèèjì sùn wọra aláàmì gan yóò jinlẹ̀ nírú ìkórìta bẹ́ẹ̀ la fi sọ pé mo ń lọlé lọ sùn kò já máa rú ilé tó ń kálu.

náà ti gbọ́ ìtàn wòlíì Danieli tí ó fẹ́ ṣe bíi Danieli tí ó bọ́ sínú ihò kìnìún ní inú bíbélì ta bá sì ní pé káwo náà Adébọ̀wálé a rí pé jíjù tí wọ́n ju Danieli inú bíbélì sínú ihò kìnìún kì í ṣe pé bóyá ó mọ̀ọ́mọ̀ kì í ṣe pé bóyá ó mọ̀ọ́mọ̀ sọ pé bóyá òun fẹ́ dán agbára wo ni ó fi lọ sínú ihò kìnìún wọ́n ní gbogbo wa náà la mọ ìtàn Danieli inú bíbélì ṣùgbọ́n wòlíì Danieli lè léyìí báyìí ṣé ọ̀rọ̀ rẹ̀ wá nífẹ̀ jọ ọ̀rọ̀ àfọwọ́fà kó mọ̀ bá di pé ntí ọwọ́ èèyàn tó kó mọ̀ mọ̀ fi gọ̀ǹgọ̀ fa lórí ikọ̀ ó dá báyìí kí a mọ̀ lọ sí abala tó tún kàn lórí ètò yìí èyí ni abala ojú ọjà níbi tí a tún ti yẹ ọjà wò kí àwọn ohun tí ó tún bẹ̀ lápá tibẹ̀ à ń bọ̀ wá.

0: ìkọ́ni glo 99.1 fm lẹ́ ń tẹ́tí sí ètò láwùjọ láwà níbi a ti ń ṣe àgbéyẹ̀wò abala bó ṣe ń lọ kí ni àríwísí yín nípa àwọn nǹkan tí ẹ ti tẹ́tí gbọ́ ní abala yìí bóyá oore ọ̀fẹ́ wà láti gba ìpè kan sí tí kò bá sì yọ a jẹ́ wípé a máa lọ sí abala bó ṣe abala kókó ọ̀rọ̀ níbi tí a ti máa pẹ̀ kílò ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo níbo gan lóde dúró pẹ̀lú kọmíṣánná fẹ́tọ́ ẹ̀kọ́ sáyẹ́nsì àti ìmọ̀ ẹ̀rọ èèyàn ọ̀jọ̀gbọ́n ìgbẹ́kẹ̀lé ajibẹ́fun tí wọ́n á darapọ̀ mọ́ wa láìpẹ́ láì jìnà níbi tí a ti máa pẹ̀ kílò àwọn ọ̀rọ̀ tó ṣòro mọ́ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ondo ní pàápàá bí àwọn akẹ́kọ̀ọ́ ti ń palẹ̀ mọ́ láti wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlàyé la nílò láti gbọ́ látọ̀dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ àlàyé sì ni ìjọba nílò láti ṣe fún àwọn òbí bí àwọn ọmọ ti ń wọlé gbogbo wọ̀nyí náà ni a máa bójútó láàárọ̀ tòní pẹ̀lú kọmíṣánná tí yóò máa darapọ̀ mọ́ wa lórí ètò láwùjọ láàárọ̀ òní ṣùgbọ́n kó tó di pé a lọ sí abala kókó ọ̀rọ̀ ẹ jẹ́ kí a gba ìpè tó kẹ́yìn fún abala bó ṣe ń lọ tó bá rí bẹ́ẹ̀ bóyá kí a kú ti ojú òpó ọ̀hún fún abala yìí kí a máa palẹ̀mọ́ láti lọ sí abala kókó ọ̀rọ̀ fún tààrọ̀ tòní.
1: láwùjọ kò gbọdọ̀ bàjẹ́ láwùjọ ẹ jẹ́ ká jọ sọ àsọyé pọ̀
2: káwùjọ wa ó má ba bàjẹ́
1: láwùjọ kò gbọdọ̀ bàjẹ́.

0: ati bi awon ile eko ti ko si ni iforuko sile tin po si nipinle yi commissioner fun eto eko imo science ati imo ero igbalode igbekele adibefun nlo soro yi lasiko tin ba awon akoroyin soro nibiti o ti safin awon ilana atele leyi ti yo ni iwoye lati le se ifese mule sise abojuto awon ile eko ati bi won ti jawe sobi titele ofin ati ilana nipa papa julo nipa ti awon isoro tin koju eka eto eko nipinle yi Aminat Adekunle muroyin wa eje ka gbo lekunre re
1: bade awon oniroyin ojogbon ajibefun soro nipa awon akeko ati awon oluko ti won kin lo ile eko dede o tenumo pe o ye ki awon akeko ati awon oluko se ojuse won ki won si ma se ise ti won yan fun won dada commissioner na tun soro nipa ile eko ti ko si foruko sile o salaye pe gbogbo ile eko tutun gbodo koko foruko sile lona to bofin mu o ni gbogbo ile eko ijoba ati aladani ni won ma se ayewo ifowuko sile fun o tun soro tako itewogba awon owo ti ko bofin mu ati sise atenumo re wi pe ifofinde ayeye ikeko jade ni o si wa sibe to fi mo ayederu aso ile eko awon akeko ati bi awon oluko tin lo lati ile eko kan si omiran commissioner fun iroyin idowu Emmanuel Ajanaku na soro nipa idasile ile eko giga ikoni fun ise oluko tuntun o salaye pe idasile ile eko na je apa kan lara awon igbese ti ijoba ipinle ngbe lati mu ki eka eko tubo dagba si ojogbon ajibe fun tu soro nipa idaduro ise ti o sese waye ni eka eko o salaye pe aisi ibanisoro to peye lo fa o menuba awon igbese ti ijoba ngbe lati tun awon ile eko se lati je ki owo ile iwe awon ile eko ijoba wa ni iye kan na ati lati mu sise amojuto awon ile eko lagbara si commissioner na so pe awon ko ni gba awon akeko laye lati ma lo ero alagbeka ni inu ile eko o fi kun pe ti won ba ri ero alagbeka lowo akeko ni ile eko won gba lowo won lesekese Aminat Adekunle lo njabo iroyin fun Glo FM
0: o seun Aminat Adekunle kamote sewajo ninu iroyin wa to son ni awon olugbe agbegbe ikola ni agbado oke odo nijoba ibile alemoso nipinle eko ni won ti rawo ebe si are Bola Tinubu gomina ipinle eko babajide sanwolu ati awon ajo eso alabo lati titigbe igbese bi won ti mo dabobo agbegbe won latari sulasugbe ati rugogo latari awon ose to jomo ti awon elegbe okukun awon olugbe awon so pe nise ni awon ti n kominu nipa abo won ti won si n fesun kan pe awon elegbe okukun ati awon iwa koto mi ini n waye to si n da ipaya saarin awon olugbe ati awon olokowo awon olugbe ohun tenumo pe iwoye ọkan wọn iná ni kì í ṣe nípa àwọn ìṣẹ̀lẹ̀ kan pàtó ṣùgbọ́n tí wọ́n ń fẹ́ kí àwọn aláṣẹ máa tọpasẹ̀ àwọn karambà ní ẹ̀dá tí wọ́n lagi sáré ìdáná lágbègbè náà. Mínísítà fún olúlulẹ̀ yìí ń yẹ San Wike ń lo ti buwọ́lu àtúngbéyẹ̀wò àwọn ìwé kíkà àti àwọn ohun èlò ètò ẹ̀kọ́ mìíràn láwọn tí wọ́n ṣàmúlò wọn ní ilé ẹ̀kọ́ káàkiri ìlú Abuja. Èyí ń lo fojú hàn nínú àtẹ̀jáde kan láti akọ̀wé sí ẹ̀ka ètò ẹ̀kọ́ nílùú Abuja ọ̀hún Danlami Hayo níbi ètò kan tó wáyé nílùú Abuja náà. Akọ̀wé ọ̀hún lẹ́ni tí adarí ẹ̀ka tí ń ṣàmójútó àwọn ohun èlò ojúlówó títí láyọ̀ aláyànde ṣojú fún jẹ́ kó di mímọ̀ pé àgbéyẹ̀wò yìí náà ní láti rí dájú pé àwọn ìwé kíkà ni wọ́n wà ní ìbámu pẹ̀lú ìlànà ètò ẹ̀kọ́ ti lọ́lọ́ yìí tí wọ́n sì ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ léyìí tó múnádóko. Àjọ tí ń rí sí ìlara lólóyè lápapọ̀ ilẹ̀ yìí NOA ń lo ti kọ̀ jálẹ̀ fún ẹ̀sùn láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Nàìjíríà NANS lórí pé níṣe ni ó ti ń ṣe agbára lò nípa bí ó ti ń ṣe àfihàn nọ́mbà ìdánimọ̀ fún àwọn akẹ́kọ̀ọ́. Àjọ ọ̀hún sọ pé èyí tó ń lọ́wọ́ sí nínú nọ́mbà ìdánimọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún iná ni kò ju bí òun ti ń ṣàfihàn èròǹgbà ọkàn ìjọba àti àwọn ètò rẹ̀ sọ́dọ̀ àwọn aráàlú tó sì ń jẹ́ kó di mọ̀ pé

0: pé òun kì í ṣe ẹni tí ó gbé ètò náà kalẹ̀ bẹ́ẹ̀ sì ni òun kọ́ lòun ṣe àmúṣe ètò náà. Wàyí o mínísítà fún ọ̀rọ̀ ìròyìn àti ìfitónilétí Mohammed Idris ló ti gba àwọn adarí ẹ̀sìn níyànjú láti mọ dáàbòbò ilẹ̀ Nàìjíríà kúrò lọ́wọ́ jọ̀gọ̀dí àìsáàbò kí wọ́n sì yé mọ ṣàfihàn jọ̀gọ̀dí àìsáàbò yìí gẹ́gẹ́ bí pákàndékè ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú ìkìlọ̀ pé irúfẹ́ eléyìí ló lè ṣẹ́kẹ̀m̀bẹ́ mọ ìṣọ̀kan àpapọ̀ ilẹ̀ yìí ṣáájú ètò ìdìbò tọdún 2027. Idris ń lọ wá ké sí àwọn adarí ẹlẹ́sìn kristẹni láti lo ipa wọn láti lè mọ ṣe ìmúgbòòrò òótọ́ àti jíjẹ ọmọ nàìjíríà lójúlówó tí wọ́n sì ń sọ pé kò sí ọmọ nàìjíríà tí ó yẹ kí wọ́n fọwọ́rọ́ sẹ́yìn látàrí ẹ̀sìn tó gbé lọ́wọ́. Àpapọ̀ ẹgbẹ́ àwọn bíṣọ̀bù charismatic ní Nàìjíríà Leonard Kawas ló ti kéde bí ó ti ń ṣùgbà ààrẹ Bola Tinubu fún àtúndìbò rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí lọ́dún 2027 tó sì ń jẹ́ kò di mọ̀ pé ìpinnu yìí iná ni ó ní í ṣe pẹ̀lú bí ikọ̀ ẹgbẹ́ àwọn bíṣọ̀bù charismatic ọ̀hún ti ṣe àgbéyẹ̀wò ìjọba ààrẹ Bola Tinubu finifini ó jẹ́ kò di mọ̀ pé pẹ̀lú bí ààrẹ Bola Tinubu ti lo tíkẹ́ẹ̀tì ọmọye ẹlẹ́sìn mùsùlùmí méjì léyìí tí ó gbé dórí ipò láti ọdún 2023 ó ní níṣe ni ààrẹ ọ̀hún kò ti rólé apákàndá pàkàn sí nípa bí ó ti ń ṣe yàn sípò lọ́kùn ìjọ̀kan bíṣọ̀bù ọ̀hún tún yòǹbo ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC fún bí ó ti ń ṣe ìyànsípò àwọn ẹlẹ́sìn kristẹni àti àwọn oníwàásù gẹ́gẹ́ bí wọ́n ti wà nínú ètò ìṣèjọba àti pẹ̀lú pé òun ó mọ̀ tẹ̀síwájú láti mọ̀ lọ́gùn fún àtúndìbò ààrẹ Bola Tinubu nípa àdúrà àti àmọ̀ràn. Adarí àgbà nínú àjọ tí ń mójútó omi ńláńlá nílẹ̀ yìí NIHSA Umar Ibrahim Mohammed ló ti sọ̀rọ̀ níbi àwọn ìpàdé lọ́kànjọ̀kan pẹ̀lú àwọn àkòrí léyìí tí ń gbájúmọ́ ṣíṣe àmójútó ẹ̀kún omi mímú àdínkù débá jọ̀gọ̀dí súlàsúgbà àti bí wọ́n ti mọ̀ ṣàkóso ìpèsè omi tó ṣe daradé. Mohammed náà ni ó lo àwọn ibi ìpàdé yìí láti lè pẹ̀ kẹ́lu bí ìjọba àti àwọn iléeṣẹ́ mìíràn àti àwọn ìlú tó fi mọ́ àwọn ẹni ọ̀rọ̀ kan yóò ti sowọ́pọ̀ láti lè mọ gbójú agan tako àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń jọmọ́ ẹ̀kún omi káàkiri ilẹ̀ Nàìjíríà. Nínú àwọn ọ̀rọ̀ tó sọ ó tẹnpẹlẹ mọ́ pàtàkì níní òye nípasẹ̀ ẹ̀kún omi ṣáájú kí ìṣẹ̀lẹ̀ náà tó lè ṣẹlẹ̀ léyìí tí ó lè ṣèrànwọ́ fáwọn ọmọ Nàìjíríà láti lè ṣe àmójútó ọ̀rọ̀ ọ̀hún ní bó ti tọ́ àti ní bó ti yẹ. Kò ní jù báyìí lọ lórí ìròyìn káàkiri ilẹ̀ wa fún tọ̀sán òní láti kọ́ ni Glow 99.1 FM Ijapu State Àkúrẹ́ Ayọ̀ Bami ẹni tìlọ. Lọ́lọ́tún ìròyìn Olúwarẹ̀ mi Lẹ́kún Ìdòwú lórúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ẹ bá wa gbọ́ o, ẹ káàsán lẹ́ẹ̀kan sí i.
1: Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ, rédíò àwa ara wa ni jọ̀ọ́.

ojúrílẹ̀ tó amúlùdún agbọ́fikọ́gbọ́n yìí ń jẹ́ nìkan ni Glow 99.1 FM. Lágo márùn-ún sí márùn-ún àbọ̀ ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ Thursday. Lórí ètò yìí la ó ti máa pe àwọn ènìyàn ńlá, àwọn gbajúgbajà láwùjọ tí wọ́n máa bá wa sọ̀rọ̀ nípa ohun tójú wọn ti rí, kí wọ́n tó di ìlú mọ̀ọ́ká nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò. Kí gbogbo wa ba lè kọ́gbọ́n lára ohun tójú wọn ti rí. Èmi ọmọ yín ABC Ọlálójú la tọ́kùn ètò yìí o, ẹ jẹ́ àjọ máa gbọ́.

0: Gbèsè tí n bá rí kí n tó mọ̀ lọ 0805-551-1110. Èlé fẹ́ polówó ọjà o. Pípé náà bà mí kí ètò tó parí. Àràǹbẹ̀ ṣò lágbọ́ nìkan ní Glow 99.1 FM ọjọ́ Thursday. Ni mò ń wáyé aago mẹ́rin sí márùn-ún náà ni. Kò lọ fà jù. Fàfà. Tìrí tìrí. Tẹ̀rẹ̀ tẹ̀rẹ̀. Hello.
1: Ẹ ń ṣe olúmikò.
0: Ẹ kúrò lẹ́sà.
1: Àwọn ẹ̀pọ̀ tó mú ní kíkín ní o.
0: Kàsáwà gan.
1: Mi ò tiẹ̀, mi ò fẹ́ mi ò bá yín bẹ̀rẹ̀ nígbà tẹ bẹ̀rẹ̀ o.
0: Wọ́n lọ ká télọ̀ kan mọ́ ṣọ́ọ̀bù ni. Àwọn ṣe tàn wọ́n á rí pé kọ̀ yóò jọyàn ṣe wọ́n fẹ́ ti ṣọ́ọ̀bù. Ìyún wa ní láyé. Wọ́n lè ká télọ̀ kan mọ́ ṣọ́ọ̀bù. Àwọn alásòsíṣàn wọ́n á ní yóò sàn pé bò ni kò ṣe ní sí lásòsíṣàn. Ìyún wa yarí pé láyé. Àṣẹ́ṣàn kẹ́ni.
1: Ẹni pé
0: wọ́n lọ ká àwọn fashion designer télọ̀ wọ́n lọ ká wọ́n ṣọ́ọ̀bù association. Wọ́n wá ní kí ló tún ọ̀ṣẹ́gbẹ́. Mo ní ṣé by force ní kéèyàn ọ̀ṣẹ́gbẹ́ ni.
1: Kì í ṣe by force yẹn fi mọ́ ọ̀ṣẹ́gbẹ́. Èyí tí kò kí ṣe by force yẹn ní ìfọdí àwọn association yẹn wò lè mú yẹn pé by force kí n wá ṣẹgbẹ́. Tó bá wò ó lè mọ́ ṣẹgbẹ́ tó bá wò ó dẹ̀ lè ṣe. Because ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó bá ṣẹgbẹ́ gan wọ́n tún gbógun tì ni.
0: Ṣé ẹ ti ṣẹgbẹ́ rí ti yín?
1: Àǹfààní tí máa jẹ ni pé tó bá ṣẹ fún tó bá ṣẹgbẹ́ ni pé tí nǹkan bá ṣẹ tí kéèsì kan bá ṣẹlẹ̀ òun pé wọ́n á sọ́pọ̀tì ẹ̀ bọ̀ tí ò bá ti ṣẹgbẹ́ wọ́n á kà wọ́n wọ́n kàn dá dànù ni wòlé láì sọ́pọ̀tì ẹ̀ báyìí.
0: Hello.
2: Hello.
0: Ẹ kúrò àlẹ́ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè.
2: Mr. Tayo láti ọ̀wọ̀.
0: Ó yẹ dálẹ̀ pàápàá mo ti ń lọ.
2: To serve Nigeria is born by force. Láti ṣẹgbẹ́ kò wà compulsory. Nàìjíríà. Láti mú ìkan tá a fi nira fúnra wa ní outside country if you like wàá ṣẹgbẹ́ tó bá fẹ́
0: òní ṣẹgbẹ́. Lọ́dọ̀ ẹgbẹ́ ṣúgà ti já.
2: Ẹgbẹ́ gan-an ìpalára ló jẹ́ fẹ́yàn. Torí nǹkan tó bá rà lẹ́sẹ̀ òun tàjà ń sin ó lọ́ra tiẹ̀ ní bulk. O fẹ́ dẹ̀ fẹ́ ta o yáwó ní o fẹ́ dá o fẹ́ dẹ̀ padà. Wàá tà ní price tó yẹ kó o tà wàá dẹ̀ ti padà wà lọ́ra account mi. Kìkì pé ìkan tó máa rà tó máa jókòó lé ní ọdún mẹ́wàá tó ò ṣe ní rí ta. Tó ẹgbẹ́ máa ń fa àkóbá fúnyàn ni.
0: Wọ́n lẹ́gbẹ́ máa ń fa àkóbá nígbà míì fúnyàn. Ẹ jẹ́ mi wọ́n lọ. Mike Halim Ọbáfẹ́mi lorúkọ tèmi jẹ́ MC Olúmikò náà fi ń gbé mi lárugẹ o. Àwọn tèmi máa ní ọmọ ológo ni wọ́n lórógolo lórí rédíò. Ẹ ṣe 070 ní nọ́mbà mi 6 2 3 7 4. Ẹ ṣe o. Ẹ máa jẹ tinú ẹyin kẹ máa dèpo ẹnu. Ẹ̀yin lẹ́ máa ṣe nǹkan nǹkan ò ní ṣe yín o. Ìwo ṣó ń lọ. Ó ti kún. Ó jẹ́ ní ìṣòro jẹ. Eléyìí sáré bọ̀.

ilé iṣẹ́ glow 99.1 FM lẹ ń gbọ́ yẹn àtòrí tó sẹ́tò kí dómúdómú tó rin ilẹ̀ dòdòdò pẹ̀lú àwọn ojúlówó ètò àti ìròyìn tí wọ́n manipulate pẹ̀lú àwọn àsọbú àsọré bí àsọṣègbè gbogbo báwọn kọ́rẹ́ǹtà fi ẹ̀sìn bá ṣe rí gangan lẹ ṣe máa gbọ́ láì sálẹ̀ mọ́ àfàmọ́ àbùmọ́ àti àyọkúrò glow FM yìí máa gbá yìí o ẹ wò ó rédíò amìlútìtì tó kárí ayé lélẹ́yìí sá ó yá máa tẹ̀síwájú kí dédé ó máa glow papọ̀ bẹ́ẹ̀.

0: èyí tó yẹ tọkọ wa fi túlù ṣe tó fi jẹ wípé ńṣe lọkàn mọ̀ọ́mọ̀ ọkàn mọ̀ọ́mọ̀ fi ń bayé jẹ ńkọ. ẹ ti máa pé ṣó ni àbò náà kọ́. ọlọ́gbọ́n ọba mi límọ̀ ń jẹ́ ìmẹ́nẹ̀.
1: bó ṣe délẹ̀ o ìmọ̀ mi ṣe dáadáa tóró ní ṣiṣẹ́ ní wa àti tó ṣe bí ẹ.
0: èèyàn wa ní gọ̀gọ̀gọ̀ kó mọ̀ mú kọ bàbá rẹ̀ tàbí kó mọ̀ mú kí ilé bá rẹ̀.
1: ìwé ọ̀dà èmi ò ní sọ́rùn ẹ̀ torí pé mi ò rí wọn tán kò sábà tí ò dá ó lé.
0: àlàdé tí ń jẹ adé níyì ló kọ tí mò ń jẹ.
1: àlù bó ṣe ti ìkọrọ yàrá àwọn alátìlẹyìn ló lágbára.
0: bàbá oníkẹ̀kẹ́ worldwide.
2: káyọ̀dé mi rẹ̀ ni wọ́n la èèyàn mọ̀ la káyọ̀ tó tọ́ káyọ̀ lé.
0: the only overgraduate in the universe.
1: ìtajà kan lọ fi sí mi gan. tọmọ tó tọ wà lọkọ tí ẹ bá mọ yìí ìgbà tí ò lọ la tọmọ.
0: olówó orí ìyálọ́jà kan ṣoṣo ti ń bẹ nílùú mariwo.
1: ìtò màmá ọfà ló bá yìí.
0: ẹkú lé ò lẹ́ẹ̀kan sí.
2: wọn
0: ò dáwádìí òní ìdáwádìí.
1: torí bá ṣe ìtajà kò lọ fi sí mi kan.
0: èmi ò kì í ṣe àsórí tí mo ń dágbó gbé.
1: ẹ̀wọ́n mọ yín ìgbà tí ò lọ́lá tọmọ yín lọ́jọ́.
0: èjì mo gbé ń ọ̀gbẹ́ nìkan.
1: ó máa ma fa ló bá yìí ní boko haram.
0: ọmọ dáadé akọ̀gbẹ́ ẹṣẹ́ ń pọ́njẹ́ wá sórí ètò abẹ́ ẹ̀ wá.
3: Alade niyi o. Ọba tuntun
0: bidaro
3: ọba rẹdẹrẹdẹ binosun. Alade niyi mo sún mọ ọba náà méje mo jìnnà sọba náà mẹfà. Ẹni tó rọba rí nọba náà pa. Alade niyi mi rọba rí ọba ẹni pa mi o. Alade ayé mi o.
0: Mo tẹ́ ń kí. Èmi ò ní fi àwọn ará abílẹ̀ tí ó borí kí ilẹ̀ bá mi jẹ́.
3: Alade niyi ṣé bí mo ṣe ń kéwì sí ẹ̀yẹn kò dùn mọ́ ẹ nínú. Dúróná. Mo láàlà kan sí ẹni o.
0: Ó
3: dàn pé àlá mi máa ń ṣe. Ìlú wo náà ń jẹ́ ìlú kẹ̀kẹ́?
0: Ìlú kẹ̀kẹ́.
3: Torí wọ́n fi ẹ jọba ní ìlú kẹ̀kẹ́.
0: Wọ́n máa fi ẹ jọba
3: ní ìlú kẹ̀kẹ́. Wọ́n wá pè é ní oníkẹ̀kẹ́ ọ̀fù kẹ̀kẹ́ là ń. Ọmọ pé wọ́n ní bàbá oníkẹ̀kẹ́. Kẹ̀kẹ́ inú kẹ̀kẹ́
0: ọ̀fù
3: kẹ̀kẹ́ là ń. Kẹ̀kẹ́ inú kẹ̀kẹ́ orúkú pé ṣe tèmi. honourable professor nkú babu nínú nkéyín bàbá kúmọlé ìdọ̀fún yorùbá land ẹkú kalẹ̀ náà dẹ̀dẹ̀.
0: ẹ ti rí mo wípé ẹni tí ó bá lọ fi ìkòbòkòbò tí ó bá fi lọ joyè nílẹ̀ yorùbá ajẹ́ bí ìgbà tí wọ́n bá sọ pé ó fẹ́ bàṣà jẹ́ ó fẹ́ bọ̀rọ̀ jẹ́ ó fẹ́ ba àwọn ẹwà èdè ilẹ̀ yorùbá jẹ́ ẹ̀sà káàbọ̀. nkú babu ni.
3: orí burúkú ìṣe tèmi.
0: ṣé o mọ̀ pé à ń bọ̀rọ̀ kan bọ̀ ní ìjẹ́jọ́.
3: bẹ́ẹ̀ni.
0: léyìí tá à ń sọ nípa ọjọ́ iwájú. àwọn ọ̀dọ́ wa.
3: bẹ́ẹ̀ni.
0: ọjọ́ iwájú orílẹ̀-èdè.
3: tó ṣe pàtàkì.
0: ọjọ́ iwájú ìlú wípé àwọn ọ̀dọ́ ni. bọ́ọ̀ bá gbàgbé aṣọ nípa ti ọ̀rọ̀ ètò ẹ̀kọ́.
3: bẹ́ẹ̀ni.
0: àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba mi àláwùrà bí. èyí honourable wa mr wa dókítà wa gbogbo ẹ ni mo fẹ pè wọn ìgbẹkẹlé ajibẹ fún
3: wọn wa wọn wa. ọ̀sán lábọ̀dé
0: nínú
3: oníbọ̀dé
1: tiwa.
0: ṣùgbọ́n aṣáàgbọ́ ní oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n ti sọ àwọn afẹ́kọ̀rọ̀ wọn kó dàbí ọ̀rọ̀ akànfẹ́nu yabu ẹ̀dì sínú ọbẹ̀ gbogbo tí wọ́n sọ yìí kàn jẹ́ kí wọ́n rí pa rẹ̀ o kò mọ̀ jẹ́ pé ọ̀tọ̀ ni tí wọ́n wá wí lórí afẹ́fẹ́ kò mọ̀ jẹ́ pé nǹkan ọ̀tọ̀ náà ni wọ́n máa gbé ọ́fíìsì wọn ṣe kò mọ̀ jẹ́ pé nǹkan tán ni wọ́n fẹ́ bójú tó wọn ò tiẹ̀ ní lọ bẹ̀ rárá rárá.
2: nàìjíríà go beta nàìjíríà go good o
1: nàìjíríà go beta.
0: bákan náà la ní ń ṣaláìṣe kudos ti gómìnà wa.
1: nàìjíríà go beta nàìjíríà go good.
0: àtọ̀hún àti àwọn ìgbìmọ̀ olùṣèjọba rẹ̀ nípínlẹ̀ ondo.
2: nàìjíríà go good o.
0: àgbà wọn nímọ̀ràn kan gbà wọn níyànjú kan ní orí ètò yìí wípé bàbá ń tọ́ yẹ kẹ́ ẹ ṣe ṣáájú lẹ̀ ṣe ó ti ń jẹ́ kí súnkẹrẹ fàkẹ́rẹ́ ọkọ̀ ó mọ̀ ti ń jẹ́ kó pọ̀ jù nílùú àkúrẹ́ olóyè mẹ́kun ó ti ń jẹ́ kí wọ́lùkọlùkọ́ mọ̀ ṣẹlẹ̀ ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ bó tilẹ̀ jẹ́ pé it is too late to cry when the head has already cut off. ṣùgbọ́n mo mọ̀ pé ìwọ̀n bá tán ṣe ń ṣe yìí náà tí wọ́n bá lè má gbìyànjú kán mọ̀ tẹ̀síwájú láti mọ̀ ṣe àwọn ibi tó kù súnkẹrẹ fàkẹ́rẹ́ ọkọ̀ léyìí tó gbàgbóró kankan yìí yóò dẹ́kun torí pé àwọn kọ̀rọ̀kọ́ ń dùn bìkan táàrin ni bayi lowo lowo a ri mo pe ise tin lo nbe bi yan ba fe gba ti bypass wole bayi won ti da won oda kan sibe
4: na se anamu dodo lai
0: bakan na ni awon bi kan bayi ni apa oboye kilan po ko re ni bi ti pa garage yi a ri pe won tin se awon ise kan nbe sugbon won e ti idoda e mo je ko da bi igba ti yan ba san wi pe akanse ise onitanke e make sure pe pari e ko le je awon ona abuja ti awon eyan yo ma fi rin titi di igba ti overhead bridge
4: international
0: fly over ti won se yi titi igba ti o fi pari tawon eyan ni ma ke gba jare laarin igboro tawon eyan ni ma soba tawon eyan ni ma so pe airu kilele gan yo do
4: pupo december ti de bayi o
0: ya won ta be yin fun eyan tori pe a mo pe e n gbe igbese be ti n gbo le de nse ko to tin pe ngo lo si a lo si abala to kan lori eto yo na ni bi oro kan oro kan gbangbangban e je ka de ilu ile ijo kan eyi won ijo Celestial Church of Christ Cathedral Parish eyi ni to je wi pe ti won be ni ilu irese kini nkan ti won ni fun wa nbe
5: iwe mi mo ni gbagbo so wi pe e mu gbogbo akoso ire oko yin lodun wa sile oluwa ki onje ba le ipo lopo yanturu
6: odun ikore
5: Lomuki Celestial Church of Christ, Peace of God, Bodet Cathedral, Ire, Mide Parish, Irese Town, Ifedre Local Government, Ondo State, Pe gbogbo omo Olorun TV is in Ajobi Dupe Ikori Agba todun 2026, ti a pe akori re ni, the Harvest of Testimony, 13th of September 2026 ni o. A gbogbo mewa o ro kutukutu ni si Ajodun yo bere, ninu ile ijosin wa, awon agbagba ninu ise iranse bi, Most Superior Evangelist Dr. J. Akinlo, Adeosisan Ed Ijare, Most Superior Evangelist J.B. Ojomu, Actual President Ed Ifeoluwa, Most Superior Evangelist Prophet Sunday Aishimi Kotu, Adeosisan Ed Ogbese and spiritual father, Most Superior Evangelist Daniel Oluwaseun, General Superintendent Ed Akure Igbaraoke, Most Superior Evangelist Ayo Adeyemi JP, Regional Ed Ondo Ekiti Kogi, Right Reverend Prophet Victor Adekunle Lawan, JP, Pastor and Spiritual Ed, 6CC Worldwide, Right Reverend Pastor Gabriel Bene Omage, Pastor and Supreme Ed, 6CC Worldwide, 1950 to 2026, Saint Reverend Pastor Prophet SBJ Oshofa Fanda, 6CC Worldwide, 1909 to 1985, Superior Evangelist Emmanuel Adesamin, Shepherd in Charge, Yone, Kiwana Wa, Fiyoin, ni rebo wo fun oluwa ki ri ibukun orun ba le se lori ise re
6: I bless you Nigeria my country to be faithful loyal and honest
0: ati mi ateyin na lajo wulo fun olohun obe je ka jijo ka wa dupe lori on tolohun oba ti o ti se gbogbo eyin ti e nbere number oluso agutan eyun adesanmi ni owo me eyin dongo la wa ma npe a ma npe oluso oluso dongo number to lo sodo won leleyi 09138640435 boya ni oni ona te fe gba fi kopa nipa ite siwaju ise iranse won e tun le ko won sori number yi 07077662592 ojo simi tin bo yi ni o ojo simi tin bo yi ni

0: ọ̀rọ̀ tí mo sọ kù náà ní ìjọjọ ibẹ̀ náà ni mo ti gùn lé lónìí. Ọ̀hún kú bàbá ni.
1: Orí burúkú ẹ̀ṣẹ̀ tèmi.
0: Mo béèrè ìbéèrè kan ní ìjẹjọ lọ́wọ́ yín àti lọ́wọ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mo ní àwọn àwọn ló máa ń dìtàmì ọjọ́ iwájú àwọn ọ̀dọ́ ní pàtàkì àwọn ọmọ. Ó láwọn ọ̀rọ̀ kan tẹ́ fi fèsì fún mi. Ṣùgbọ́n ibi tí mo ń lọ lónìí yìí, bá a bá ti bẹ́ràn wí, a jọ bẹ́ràn wí. Bá a bá ní ká wọ àárín ìlú lọ báyìí ká wọ àárín ìgboro lọ bá a bá wo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ẹ rí mọ̀ wípé onírúurú àwọn nǹkan ní ń ṣẹlẹ̀ sáwọn ọ̀dọ́ wa. Gbogbo kọ̀rọ̀kọ̀ ń dúbẹ̀ bá rí mẹ́ báyìí àwọn ọmọ onígangangan lọ́wọ́pọ̀ lápọ̀jù
2: mẹ́
0: débi wípé ọdẹ orí ni bá wọn jà kò sí nǹkan méjì bí kì í ṣe ọ̀rọ̀ oògùn olóró yìí. Bí ọ̀rọ̀ wá le dé àwọn ọmọ jẹ̀sín. Àwọn ọmọ léńjeléńje tí ọjọ́ orí wọn tí ò tí ì ju bí ọdún mẹ́sàn-án mẹ́wàá wọ́n ti bẹ̀rẹ̀ sí ń bá wọn kópa nínú wípé à ń mú àwọn oògùn olóró kan tá a jẹ́ pé tá a gbúdọ̀ kálukọ rẹ̀
2: lórí atẹ́gùn
0: léyìí tó jẹ́ pé ó dẹ̀ ń ṣe sùtá fún wọn ó ń ba ọjọ́ iwájú wọn jẹ́ ó ń kó ìjàm̀bá bá wọn ó mú kí àrélú ohun àjálù kó máa dé bá wọn rí báyìí ọwọ́ ta lè yí wà. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ wípé kò sí ntọ́kàn wọn. Ọ̀pọ̀lọpọ̀ òbí ló jẹ́ wípé wọn ò kápá ilé wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìyá gan ni ó sọ wípé ẹ̀dákun dábọ̀ ọmọ bí mo ti bí ọmọ mi o. Ẹ fèmi àtọmọ mi lẹ o. Ẹ má bá ń bọmọ mi wí o. Ẹ jọ̀wọ́ ọmọ mi o. Láì mọ̀ wípé tó nídìí bá ti tí ìdìbà ti bàjẹ́ tó nídìí lọ máa dà. Ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ ara wa báyìí.
2: Oh yes.
0: Àwọn ibì kan nípínlẹ̀ Ondo níjọba ìbílẹ̀ Òdìbò tí wọ́n sọ pé ó kéré pa ó ń lọ sí àbí àwọn ọmọ bíi 24 léyìí tó jẹ́ pé tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Àwọn ìròyìn kan gbé pé àgbo ni àgbo kọ́. Ẹ máa wọn kọ̀ǹkọ́ṣàn tí wọ́n máa ń pò ó pọ̀. Ẹ máa wọn kinní kan tí wọ́n máa ń sọ wípé wọ́n pò ó ke. Wọ́n ní àti ipò kẹ́míkà pọ̀ àti gbogbo ẹ̀ pọ̀. Àwọn kankan wà tó yẹ pé wọ́n ń pè ní mọ́kítẹ́. Àwọn àgbàdẹ̀bọ̀ wọn ní àti òkèrè báyìí ní olójú òdì ti mẹ́kun wa. Àti kékeré báyìí ni àwọn ọ̀mọ̀lé ní àti ń kọ́ ọmọ wọn lásọ̀. Ọmọ tá a bá ti kọ̀ tá a bá ti kọ́ nígbà ìwé rẹ̀. Oní ọmọ ń gbélé tá a bá kọ́ ta. Ẹ jẹ́ ká tún wò gan báyìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó yẹ kí wọn ó di kọmíṣánná fọ̀ ẹ̀ tì. Àwọn obìnrin míì gan wọ́n ti gboyún ọ̀sán gan. Nígbà tẹnu ìyá ò ká wọn àwọn ẹnu bàbá ò ká wọn ìgbà míì gan bàbá mi ìyá ọ̀fẹ́ bá wọn wí ìyá máa ní ẹjọ́ torí ọlọ́run
2: o èmi
0: mọ̀ bí mo ṣe bí ọmọ mi
2: o
0: kánìkan kó má ṣe kinní kan o láì mọ̀ pé wọ́n bayí àwọn ọmọ wọn yìí jẹ́ni. Kò máa lè dá ẹjẹ́ ká gbìyànjú ká jọjọ́ ọmọ Nàìjíríà rèé ká tẹ̀lé òfin ká. Òun náà ni mo tún ṣe sọ wípé tá a bá bẹran wí ká bẹ̀ràn wí. Ìyìn tí mo fi ń sọ eléyìí ni wípé kì í ṣe àwọn ọmọ tí ń lọ ilé ẹ̀kọ́ nìkan ni kinní yìí ló ń ṣẹlẹ̀ sí. A mọ̀ wípé bí ó ti wà ní líìkì náà ló wà nígbà ń já. Ṣùgbọ́n bó ti ń bẹ lọ́wọ́ àwọn òbí bẹ́ẹ̀ ló ń bẹ lọ́wọ́ ìjọba bẹ́ẹ̀ náà ló ń bẹ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ aláṣẹ ilé ẹ̀kọ́ láti ẹ̀fà àwọn ọmọ lẹ̀. Àwọn ọmọ mi wà tó jẹ́ wípé àti ọ̀rọ̀ wa ni a ti ya létí lápá kò sí bó ṣe lè sọ̀rọ̀ wọn
2: ò ní gbọ́.
0: Ìfàtọ̀ ìwọ tó bá sọ wípé ó fẹ́ máa kọ̀ǹtró wọn kí ìgbésí ayé wọn kó lè nítumọ̀ ó fẹ́ máa kọ̀rẹ́ẹ̀tì wọn kọjọ́ ọ̀la wọn kó lè da
2: ìwọ
0: lọ tá àwọn wọn ò ní orí o wọn ò fẹ́ rí ọ rí mọ bá sì sọ pé kó rí bẹ́ẹ̀. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ bàbá nígbà míì tó jẹ́ pé tí ó bá ní ọmọ síbi bíi méjì tó fẹ́ ìyàwó méjì mẹ́ta tí ó bá ti rí mọ̀ wípé ó mọ̀ ń kọ̀ǹtró ẹ ní
2: tí ò
0: fẹ́ gbá ní
2: ọmọ
0: tí ó bá ti dá òun ni ti dá di ẹ. Èyí tí mo sọ nípa ti ìjọba èyí tí mo sọ wípé ó kan ìjọba gbọ̀ngbọ̀n nínú ọ̀rọ̀ yìí àwọn ibi tó yẹ kí ìjọba ó fì sí wọn ò fì síbẹ̀. Àwọn agbófinró gan tí wọ́n ń pe ara wọn ní dúrọ́ọ̀gì yìí ṣé mìíràn tó jẹ́ wípé dúrọ́ọ̀gì gan ó ti fẹ́ ba yí ọ̀tá ẹ̀ jẹ́ ṣé òun ló fẹ́ kọ̀ǹtró ẹ lò mẹ́ẹ̀ ẹni tí ó lóun fẹ́ lọ sí ibi tí wọ́n ti ń ta àti láàrín tó débẹ̀ tán tó jẹ́ pé owó ló lọ ń gbà ó tún gba owó náà tó gba tiẹ̀ sínú
2: láńlọ́ọ̀bà
0: wọ́n ní pé si aba n fi ode so ode ni e je ki awon ijoba ki won gbe igbese ki won fi ode so ode
2: yes
0: ki won wa se awo ofi kan to je wi pe ofi yi yo de awon agbofiro yo de awon alase igbimo ni le ise ni le lawon ile eko kakiri yo tu de obi obi ti won ba ti mu ti omo re ti o ba ti se gangan o je kan ma je li o na
2: ki le nwo
0: ki lo nwo kini ise re ki lo nse ara awon ti o fe ki ilu idagbasoke ni ara awon ti o fe ki ilu tesiwaju ni o da nigba ti o ba ya bayi oko konku babo ni
2: oko babo ni alade ni yi
0: wo nigba to ba wa ya ti won ba so wi pe were kun arin ilu
2: lai si ni ilu were
0: ni gangan ki arin ilu te kini gigi lati wa fe pin si tan ba lomo lagbaja wa nbe omo la ka se pe wa nbe
2: o ni ki were ke 70% ninu 100 I will so be lying ni
0: oro to ni mo fi setan ti enikeni tabi fi te se pe mo fi tere se ni pe keni lara bi ko se pe ka le jo se atuse papo ni bi ko se pe ka le se atuse laarin ile bi ko se pe ka le ti atuse ni
2: no de de wa
0: ati ode wa ka le se atuse ka ko mo wa kan le je mo ologo ni kojo la won ko ba le da
2: o
0: ba ta ba ti bi ta ba ti ba wi to ba ti warun ke o fe parun ni yo ti rinu ni ni abala bi oro ku si gangan gan loni ko to di pe won o si oju opo le e je kin kan si ile ise alalubarika kan tin be nipile ondo nilu akure oloye mekun yi yomes chemical paint e je ka kan si ile ise won kini ti a fe gbo ninu ile ise won kini be nbe ile ise kan be nile yi ti kin dagba ntu eyo chemical ti a fin po oda paint chemical to je pe ojulowo ponbele ni won da nde mo Yomes Chemical International ni o gonge ni won ni bi kata won chemical ti a fin pese oda iba je ti emotion tabi ti gloss gbogbo re lo piti mu sodo won imported se ni kin se ti le yi won wa ni afun bi owo street old garage ni to si matador opposite neighborhood market off arakale road akure ondo state eyin alara tuta teyin lodindi e ma bo ni Yomes Chemical Paint owo oja wa kin kan ni legun eyin oda na oda ti a ba fi chemical won po pin yin ke be ni kin sin di olomi sooroso tenu ko tete boli ko ninu awon tin ta chemical paint nile yi Yomes Paint Chemical International ni olorun gba fun nigba gbogbo e wa ke wa ba wa dogo ke mo pe rere ni oluwa we will satisfy you in all ways eyin te fera old says ati retail says di wo loja wa bade koda be ba se nkan si wa to be na ni reward yin yo gagara to number wa re 08067292008 tabi 08139319097 Yomes Paint Chemical loni arare lemi ateyin yo fi lo le aye wa gbo o.

0: ẹgbọ́n nọ́mbà tó lọ tààrà tà sọ́dọ̀ UMS chemical paint yíhun òyìnbó tí ń ta àwọn kẹ́míkà tí wọ́n pè ń po pó pe paint yìí pọ̀ ẹnu mi àgọ́ nọ́mbà tó lọ sọ́dọ̀ wọn tààrà tà lélẹ́yìí o 08072920208 lẹ́ẹ̀kan sí 08067292008 tàbí 08139319097 tẹ ẹ bá ti ń pè wọn àwọn fúnra lára wọn ni wọn gbé.
1: Unity Oboda Honor and Glory kò síbi kíbi tí mo rí.
0: Ẹ jẹ́ kí n ṣe ojú òpó lẹ̀ báyìí fún gbogbo ọmọ Nàìjíríà tí ń gbọ́ wa lórí gbogbo àwọn ọ̀rọ̀ tá a ti sọ lónìí àbí ó ní àwọn nǹkan míì táwọn náà tí wọ́n fẹ́ bá wa dá sí lórí ètò yìí àbó níbi tó kù sí tí wọ́n sì ń fẹ́ kí ìjọba ó mọ̀ kára lu ọmọ nọ́mbà tó lọ sọ́dọ̀ wa lélẹ́yìí o 08055511110 tàbí 07066771822 hello.
2: Mọ̀
0: kú ètò lótú. Ẹ kú dédé àkókò yìí o, Ọlọ́run ló ń ṣètò.
2: Kọ̀yẹ́ bá lọ.
0: Àmì àṣẹ àtẹ̀yẹ náà.
2: Àyìnlá Bẹ́lá ló ń fà.
0: À ń gbọ́ yìí o. Hello. Hello. Ìpè tún ti ń já ìpè bẹ́ẹ̀ bá láǹfààní láti pè padà. Bẹ́ẹ̀ bá wa láǹfààní láti pè padà kẹ́ ẹ̀ pè padà sórí nọ́mbà yìí. Hello. Hello. Àwọn èèyàn pọ̀ lórí ìlàyé o àwọn èèyàn pọ̀ sórí ètò yìí nọ́mbà wọn náà ni 0805551110 tàbí 07066771822 òní nọ́mbà tó jẹ́ pé ti ọ̀dọ́dọ̀ wa ẹ máa pè sí orí ètò yìí bẹ́ẹ̀ tí ń pè wẹ̀lẹ̀ wẹ̀lẹ̀ kẹ jẹ́ kí ẹ máa bá ni dá sí àwọn nǹkan tí a mẹ́nuba lónìí àti gbogbo bí nǹkan ti ń rí ní orílẹ̀-èdè Nàìjíríà. Hello.
2: Hello.
0: Hello, ẹkú dédé àkókò.
2: Ẹgbọ́n lọ́wọ́ ọ̀dọ̀ nínú ọ̀dọ̀.
0: Ẹ kúrò lẹ́ o.
2: Ṣé ń gbọ́ mi?
0: À ń gbọ́ yín, à ń gbọ́ yín.
2: Ẹ ṣeun sọ, ọmọ yín àwọn ilé ṣàṣàbí ń gbé ládàkúrẹ́.
0: À ń gbọ́ yín o.
2: Ọmọ mi ta gbóyán sí inú ewé káṣẹ̀bẹ̀ sí inú ègbọ́ ẹ̀pà ní bá máa yá ayọ́. Káṣẹ láti nídọ̀la ọmọ tí ò ní gbọ́ ò ní gbọ́. Wọ́n ní ká tiná wà á tún fọ́ ọmọ ọ̀run àpáàdì. Èyí tó ní gbọ́ ò ní gbọ́. Ẹ ṣáà máa sọ kì í kọ́nà yín wọn lọ́kàn padà. Bàbá oníkẹ̀kẹ́. Ẹ jọ̀ àwọn ọmọ tó wọ̀ òkú wọn gbòòrò báyìí kí wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn sí.
0: Ara ẹ̀ náà ló ń sọ yìí ó pẹ̀lú ní
2: àwọn. Àwọn ó ti sún yan ẹ̀wọ̀n láti sọ sí wọn wáyé. Wọ́n fẹ́ ẹ́ ni òwò. Mo ní wọ́n ìrò wèrè sọ̀jọ̀mọ̀ mí lọ́ọ́ sọ̀jọ̀ obìnrin mí lọ́ọ́ ta. Ẹ jọ kí wọ́n fẹ́ ṣe nípa àwọn ọmọ wọn yìí. Tó bá yẹ wá ní wọ́n nígbà tí ọmọ 15 years ó bá kóra àwọn ọjọ́ tó lọ gbà nípẹ̀.
0: O ti rèwete rèwete ìpéjà ń já ìpè lórí ìpè yìí lónìí. Hello.
3: Ẹ mọ̀ pé tó.
0: Ọlọ́run ló máa ń ṣètò àmọ̀ kan tá a máa ń ṣe atọ́kùn ni.
3: Mo dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ tẹ́ bá wa sọ. Ṣùgbọ́n èmi kàn fẹ́rọ̀ ìjọba. Mo fẹ́rọ̀ ìjọba ayé tẹ́lẹ̀. Ó pẹ́ tí ìbáwí ti wà nulé táwọn ọmọ ògbọ́ràn nulé. Ṣùgbọ́n ẹ̀wọ̀n àwọn Yorùbá wọn ní òde nílé mọ wálé.
0: Òde láti ń kọ́
3: mọ́ sí ọ̀rọ̀. Ohun tó ń lé mọ wálé lòde ẹgbẹ̀rún wá sí mọ́ báyìí o.
0: Kí wá ni?
3: Ohun tó ń lé mọ wálé lòde ni ọwọ́ tí ìjọba fi mú òde. Àtẹ ẹ̀bárómẹ̀ǹtì ìlú wà. Òun ló fà á tòde fi lé mọ wálé nígbà náà lọ́hùn. Ṣùgbọ́n ní ìsinmi báyìí. Ẹ bá bọ́mọ wí nínú ilé ní ìsinmi àti ọmọ bá jáde sí òde òde máa ń gbèjà ọmọ láyè sí ni. Mo kàn fẹ́ràn ìjọba wípé kán jọ bí wọ́n ṣe ń bójú tọ̀rọ̀ olóṣèlú. Ẹ rí pé láìpẹ́ ní ìsinmi gómìnà wa yan bíi 1000 SA. Gbogbo wọ́ọ̀dù tó wà ní kọ̀rọ̀kọ́ Ondo State gbogbo wọn náà ká pátápátá lórí ọ̀rọ̀ òṣèlú. Ṣùgbọ́n kò sí báyìí àwọn ọmọ tiẹ̀ ń bàjẹ́ kò kàn wọ́n. Sọ̀rọ̀ mi ayé tẹ́lẹ̀ nísìnyí wọn bí ọmọ kan dá. Kan wà nílé wọn ká wà ní kíláàsì kan sọ pé orin ìgbèrègbèrè kiri níbo làwọn òfin wọ̀nyẹn wà.
2: Àlọ́ bàbá orí ẹ̀gẹ́ ìjọba bá fi ń sọ̀rọ̀ ẹ má bàa fún wa létí ẹjọ́ torí ọlọ́run àwílẹ̀ ló pè yín padà
0: ẹgbẹ́ ètò. Torí ìjọba àkókò ẹ mọ̀ pé ètò yóò jẹ́ ìpòtò tó jẹ́ gbajúgbajà àwọn èèyàn sì pọ̀ lórí rẹ̀. Ẹ
3: ló sọ ma kó ètò.
0: Ọlọ́run ló mọ̀ ń ṣètò.
3: Ọlọ́run màmí balaka yín tọ́lẹ̀ ló pe látijọ́ kan.
0: À ń gbọ́ yín o.
3: Ilé tí ọ̀rẹ́ mi àwílọ́ sọ yẹn tó sọ pé àwọn ọmọ àwọn màdáàmù ìyàwó lé kan kó wà wọ́n gbòòrò. dawon yawo le ton loko sile eyan ni je obe lo so dawon yawo te pe mi o mo boko won se wo won ta jade be yen to la tori olo awon o ye koko gbo to ba ro ye ko ju gba won ti be a se yawo mi leleyi mi ko ni wobe se a ko ma rin lo la ni oja esa olorun ni ba ka ile ta ba pe ijoba le tun fi ni ko ma bodi won ibada bu jolo pa ko ma na won
0: ese ipe lo mo nja
4: hello
0: ni papa
4: yes daddy make go so la ta kure o
0: agbo ye o
4: ko fa ni na won mo se elu sai sa ebi be ni pe e to ba pa won pa se gba se yin oloko ira mo e o ni tu be to ba fi adi din lo e ni no na wa ni ba ta won ijoba to ni pe
0: ebo binu gugu eyin te je ololufe eto yi eyin te ngbiyanju lati pe ke pe wole ke ba ni dasi eto yi e mo binu asiko na lo wa pere ti fun wa ati be ma lo loni na no ne ka le faye le ki eto mi ko le gori ate eto ni le ise wa o onku ba boni o ya je ka mo dagbere
5: alade ni ko to di pa owe nu pa yoruba pe ehe esisi we so bo won ta ba jo wo kuku na ku je ba won fe we oye oni keke of keke land ori buruku ese temi ka pade na alaafia onku ba boni noruko mi a pade na ojiji
1: kibani
0: titi dojo mejo oni ta tu jo pade lori akotun eto yi alade tin je adeniyi loko ti mo nje baba oni keke worldwide o le overgraduate in the universe olowo ori iya loja kan soso ni ilu mariwo sugar ele fe pe mi fi onkon ele fe pe mi lati wi pe ibi oro yin kusi abe fe pe mi fun ncr bi ka jo yanana na oro ile ijosin number to lo sodo temi leleyi o 08060 96 6438 le kan si 08060 96 6438 udabo

0: oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọn yọ rédíò àwa ara wa níjọ.
1: Iṣẹ́ gbogbo ènìyàn jẹ́ kájọ gbé olúwaga. Ká sì tún gba ìyádùn àti ìbùkún lọ́wọ́ Jésù. Nínú àjọ̀dún ẹgbẹ́ akọrin ti ìjọ CAC, òkè olúwa kò gbàgbé mi. Psalm 24 verse 7a, làkórí ẹ̀. Ẹgbẹ́ orí yí sókè ẹ̀yẹ inú ọ̀nà. Yá sì gbé yí sókè ẹ̀yẹ ilẹ̀kùn ayérayé. Bí ọba ògo kí ó wọ ilé wá. Bí ètò àjọ̀dún ọ̀hún ṣe máa lọ rèé. Ọjọ́ Wednesday ọjọ́ kẹsàn-án àti Thursday ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án. Ìsọjí alágbára máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ sí mẹ́fà ìrọ̀lẹ́. Tó bá di Friday, ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án. Ọjọ́ yẹn ọjọ́ ìyìn ni. Wednesday, látago kan ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. Ọjọ́ Sunday, ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án. Nìsìn ìdúpẹ́ àjọ̀dún ẹgbẹ́ akọrin máa wáyé. Bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án àárọ̀. Gbogbo ẹ̀ inú ilé ìjọsìn Christ Apostolic Church CAC òkè olúwa kò gbàgbé mi. Beside Funky Mass Filling Station. Ìsọlọ̀ nílùú Àkùrẹ́ ni ó ti wáyé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akọrin ẹ̀mí ló máa wà ńbẹ̀. Ilé di Evangelist Olúwa tó yin ọmọ ọba ògo. Minister Kezia Praise, Evangelist Olúfunmi Ògo Ìràwọ̀, Olajumake Praise, SBB, Evangelist Esther Ogbolabi, Pastor Kọ́láwọlé Joseph, lóní sọ̀jí tọ́lọ́run máa lò. Ìránṣẹ́ Olúwa láyé. Prophet Akọ́ṣílẹ̀ Ìfẹ́ Dayo JP. Àwọn ni Prophet in charge, àwọn sì lólùgbàlejò. Fún ìtọ́ni ìbéèrè tàbí àlàyé, ẹ máa pè wọ́n sórí 08060352729. Gbọ̀ngàn aṣọ nínú àjọ̀dún akọrin ọdún yìí, ìwọ náà máa ṣàlàyé.
0: Gbangba làṣà ta torí ẹ̀ la ṣe dúró dédé. Glow 99.1 FM, ìjẹ́kùá.

0: ọjà
1: oríṣiríṣi nínú ẹyọ kan. Oríṣiríṣi nínú ẹyọ kan tó tún ta wọ́n yọ. Rédíò àwa ara wa ni jọ̀.
2: Àkójọpọ̀ ìròyìn ní tìbútòrò orílẹ̀-èdè wa làmútọ̀ yìí wá.

0: kokiyin e kuro le eko ise lati oro akojopo royin la mu wa fun yin lati kan ni glow 99.1 fm ijapo state akure oluware mi lekun to wo loruko mi saaju koko tin benu royin na re bo jo nlo ti lale ho ni ilu kan ni ipinle Ondo latari bi awon eyan tin je onje to ni majele ninu ajo FCC nlo ti fi da awon mo Nigeria lojo nipa ipinpin dogbandogba nipa ise ijoba apapo Ado loro ile Russia nlo gajo iko ile isologun ojo ofurufu tile Ukraine aroyin ke duro pelu wa o Aseun ti adarapo mo wa iroyin na ri lekun rere ipaya ti iberubojo ina ni iroyin so pe o ti lale ho lokan awon olugbe ijoba ibile odigbo nipinle Ondo leyin iroyin papoda awon eyan ti won le ni meri ti won to meri le ni ogun lawon ti iroyin so pe o sese ki won je majele ninu je ipapoda yi ina ni iroyin re tin kan kaakiri opin ose to koja lawon apa bikan ni odigbo nigbati awon elomi lara won sin be ni ile iwosan lara awon ti won lugbadi majele ohun ini won ba ara won ni ile won nibi ti won ti tateru nipa ile se eleto ilera ni ipinle Ondo ni basepo pe lawon awon ajo eleto ilera nijoba ibile odigbo ini won ti bere tin to bi pe idi abajo ti isele yi fi sele ro commissioner fun eto ilera ni ipinle Ondo Banji Ajaka no fi ijoro yi mule to sin je ko di mo pe ijoba ina ni o tin tan na di oro hun nigbati alaga ijoba ibile odigbo na Taiwo Adegoroye ti wa fofin osu kan de tita ati mimu awon agbo ibile kakiri agbegbe na sibe lati ipinle Ondo ijoba ipinle Ondo no tin tempele mo akitiyan re lati da ilana kosemose ati akoyawo pada kakiri eto eko ni ipinle yi pelu bi o tin gbe igbese lati mo koroju si isansa laarin awon oloko ati awon akeko bi awon oloko tin gba owo ile eko ti ko tona ati bi awon ile eko ti ko gbore ofe gbonte ijoba tin po si commissioner fun eto eko imo science ati imo ero igbalode igbekele ajibe fun nlo soro yi nigbati n ba awon akoroyin soro nibi ti o ti salaye alakale eto leyi ti ijoba ile yi tin gbe ni igbese lati le se koriya fun imugboro eto eko nipinle yi Aminat Adekunle imbe nibi ti on tin se ipade ohun o si moroyin wa eje ka gbo lekunrere
1: nibi ipade awon oniroyin ojogbon ajibe fun soro nipa awon akeko ati awon oluko ti won kin lo ile eko dede o tenumo pe o ye ki awon akeko ati awon oluko se ojuse won ki won si ma se ise ti won yan fun won dada commissioner na tun soro nipa ile eko ti ko ti foruko sile o salaye pe gbogbo ile eko tutun gbodo kokko foruko sile lona to bofin mu o ni gbogbo ile eko ijoba ati aladani ni won ma se ayewo ifowuko sile fun o tun soro tako itewogba awon owo ti ko bofin mu ati sise atenumo re wi pe ifofinde ayeye ikeko jade ni o si wa sibe to fi mo ayederu aso ile eko awon akeko ati bi awon oluko tin lo lati ile eko kan si omiran commissioner fun iroyin idowu Emmanuel Ajanaku na soro nipa idasile ile eko giga ikoni fun ise oluko tuntun o salaye pe idasile ile eko na je apa kan lara awon igbese ti ijoba ipinle n gbe lati mu ki eka eko tubo dagba si lati mu ki eka eko tubo dagba si ojogbon ajibe fun tun soro nipa idaduro ise ti o sese wa ni eka eko o salaye pe aisi ibanisoro to peye lo fa o menuba awon igbese ti ijoba n gbe lati tun awon ile eko se lati je ki owo ile iwe awon ile eko ijoba wa ni iye kan na ati lati mu sise amojuto awon ile eko lagbara si commissioner na so pe awon ko ni gba awon akeko laye lati ma lo ero alagbeka ni inu ile eko o fi kun pe bi won ba ri ero alagbeka lowo akeko ni ile eko won gba lowo won lesekese Aminat Adekunle lo n jabo iroyin fun Glow FM
0: o seun aminata de kunle kamote waju ninu iroyin ohun ajo ti ijoba apapo tin lo lati mo fi se mojuto igbasise nile yi FCC lo ti sa tenemo ibi ti o dimu ninu pe ijoba pe koni si awon ile ise ijoba ti won faaye gba lati mo le faaye lati mo le mu ki awon ipinle koni ipinpin ti re nipa awon ohun to jomo igbanisise labe ilana ijoba apapo alaga ajo won ayo omidiran nlo gba ndo soro yi loni enilu enugun lasiko eto itaniji kan leyi ti ogoro awon odo ti kopa kakiri ipinle na nigba ti nba awon eyan na soro omidiran wa seleri pe ajo FCC labe idari re ina ni koni faaye gba bi awon ipinle kan tabi omi yo ti mo foworo awon ajo lajo seyin lawon ajo atile ise to je ti ijoba lati mo le gba awon eyan sise alaga ajo INEC Joan Samopitan nlo ti pe awon egbo selo lejo lati sun siwaju kuro ninu oro enu lo sibi ti won ti mo gbe igbese to gbangbon nipa ikopa awon obirin ninu oselo leni ti commissioner apapo fun ajo INEC ohun roda gumu si soju fun alaga ajo INEC ohun so pe ibere ti nbe ni waju ajo INEC na ni ki se nipa ikopa awon obirin nikan ninu eto idibo kan soso pe sugbon nipa eyi ti akoyawo yo fi wa fun igba pipe lati le mu ki ijoba awarawa ile Nigeria ki o fese mule dandan o wa pe awon egbo selo nija lati mo samojuto bi won ti mo satileyin fun awon obirin lati mo di ipo adarimu ninu selo akojo pelu yin le 30 si lati kon ni glow 99.1 fm ija pwesti itakure baba pada de nla mote waju emo yukuru an pada bo
2: akojo po iroyin ni tibuto orilede wa lamuto yi wa
0: ashinwe kabo pada si yara royin ni koni glow 99.1 fm eja po state akure ele bawa dore lori awon koni ibani dore wa won www.glowfmradio.com loju opo x wa glow 91 fm loju opo facebook wa glow 99.1 fm akure instagram wa glow 991 fm loju opo youtube wa glow fm nigeria ele gba itakun opo glow fm lori eka ipate itakun si google play store tabi ke gbo wa lori ero radio garden nibi kibi ti e ba wa lode agbaye bakan na ile firin sowo si era ikoroyin jowa lori awon number yi 0704 7001991 tabi 0805 3335045 iroyin wa ti ronle oni inte sowo waju ijoba apapo lo ti se kilokilo fun awon adari ile ko giga kakiri ile yi du lori bi won ti ngbojege nipa ayewo ati iforuko sile awon akeko ti won si nje ko di mimo pe eyi keyi eni ti a je oro n ba se mo lori ina ni infori oka homu nipa bi o ti se ki o padanu ise re ati pelu pe awon ile eko to je ti aladani ti awon na kopa ninu fe leyi ni won fori oka omo pe o sese ki won gba iwe ti won fi sise minister fun eto eko nile yi tun je alausa lo se kilokilo yi lana nilu abuja nigba tin se afelole igbimo kan leyi ti yo mo se ifese mule iforuko sile ati ayewo kakiri awon ile eko giga o je ko de mo pe atun botan aikoruko sile ni dede ni bo ti yori ina ni o tin foju won ni gbono ti eto eko nipa bi awon olugbanisise ti ni inira nipa bi won ti mori awon akeko to danto pe ki awon ile eko ki won yago fun kiko oruko sile lona eto ijoba apapo ti seleri pe ohun o ni pe fi opin si mimo dubu awon eran lawon agbegbe ti ko tona kakiri ile yi lara kitiyan lati mu ki igbalode ki o de ba pípèsè ẹran àti bí wọn ti mọ kó lọ sí ọjà ilé òkèrè mínísítà fún ohun ọ̀sìn nílẹ̀ yìí ìdí Maya ló sọ̀rọ̀ yìí lónìí nílùú Kaduna tó sì ń jẹ́ kó di mọ́ pé ìjọba àpapọ̀ iná ni ó ti bẹ̀rẹ̀ sí ṣe ìgbélárugẹ àwọn ojúkò tí wọ́n ti ń pẹran tí ó sì tún nílò pé àwọn ẹran tí wọ́n bá ń kó lọ sí ọjà iná ni wọn kò gba ti ibùjẹ àti pẹ̀lú pé wọ́n sì wà ní déédé èyí tí yóò ṣàǹfààní fún pípata láwọn lójú àwọn ọjà lọ́kan òjọ̀kan nínú ìròyìn láti ilẹ̀ òkèèrè ìròyìn láti ilẹ̀ ukraine sọ pé ilẹ̀ russia ló ti ń ju àdó olóró lọ́kan òjọ̀kan tako ilẹ̀ ukraine lójoojúmọ́ ní gbogbo oṣù kẹjọ ọdún tá a wà yìí léyìí tí ó ti mú kí ìfẹ̀lójúmọ́ dé bá bí ó ti ń lo àwọn ohun ìjagun rẹ̀ léyìí tí ìlú kyiv náà ti ń lọ́gun láti lè ṣàmójútó rẹ̀ àlékún tó ti ń dé bá ìṣàmúlò ogun láti ọwọ́ russia yìí ìní ó ti mú kí ààrẹ ilẹ̀ ọ̀hún volodymyr zelensky kí ó bẹnu àtẹ́ lu ìgbésẹ̀ náà tó sì ń jẹ́ kó di mímọ̀ pé èyí ló ti ń da ìpòrúru ọkàn sọ́kàn àwọn ọmọ ìpínlẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè ọ̀hún níbi tí ó ti fìdí rẹ̀ múlẹ̀ pé kò dín ní èèyàn 12 tí wọ́n ti dèrò ọ̀run nígbà tí èèyàn tí ó lé ní 20 iná ti fi ara pa nígbà tí wọ́n ṣe àkọsílẹ̀ rẹ̀ kò ní jù báyìí lọ lórí àkójọpọ̀ ìròyìn wa fúnra lẹ́ òní láti kàn ní glo 99.1 fm ìjẹ́pẹ́ state àkúrẹ́ ká tó máa lọ kókó amẹ́nubàrẹ́ lẹ́ẹ̀kan sí i. ṣáájú láti múròyìn wá fún yín pé ìpayà àti ìbẹ̀rùbojo náà ni ìròyìn sọ pé ó ti wà lọ́kàn àwọn èèyàn níjọba ìbílẹ̀ òdìgbò nípínlẹ̀ ondo látàrí ìpapòdà àwọn èèyàn tí kò dín ní 24 tí ìròyìn sọ pé wọ́n jẹ májèlé nínú oúnjẹ náà látúmúròyìn wá fún yín pé àjọ tí ń ṣàmójútó ìgbanisíṣẹ́ níjọba àpapọ̀ ló ti ṣàtẹnumọ́ pé kò ní sí àwọn iléeṣẹ́ ìjọba tí ààyè yóò wà fún láti mọ̀ọ́dù àwọn ìpínlẹ̀ ní ìpínpín tiwọn nínú àwọn àǹfààní ìgbanisíṣẹ́ lábẹ́ ìlànà ìjọba àpapọ̀ tan láti múròyìn wá láti ilẹ̀ òkèrè pé ilẹ̀ ukraine sọ pé ilẹ̀ russia ló ti ń ju àdó olóró lọ́kan òjọ̀kan ní gbogbo oṣù kẹjọ ọdún tá a wà yìí níbi tí àwọn èèyàn tí kò dín ní 12 ti di èrò ọ̀run tí àwọn èèyàn tí wọ́n lé ní 20 sì farapa báyìí lọ lórí àkójọpọ̀ ìròyìn wa fúnra lónìí láti kàn ní glo 99.1 fm ìjẹ́pẹ́ state àkúrẹ́ ayọ̀ bami ẹni ti lọ lọ́lọ́tún ìròyìn olúwarẹ̀mílẹ́kùn ìdòwò lórúkọ tèmi ẹ ṣeun tẹ́ ẹ bá wa gbọ́ ẹ kúrò lẹ́ ó dàárọ̀.

kí Ọlọ́run ọba o. Torí òun bá wa ṣe ètò náà rí. Bẹ́ẹ̀ bá ṣe pé Ọlọ́run ọba bá wa ṣe. Bẹ́ẹ̀ bá fi Ọlọ́run ọba ọ fi ja wá wò tó iná ẹni yìí. Abámúlé àwọn àtàwọn kan ìmẹ̀ wò ngàn yìí. Bá Ọlọ́run ọba dẹ̀ gbọ́ ẹ̀jẹ̀ àgbàdo àwa wò tó náà Ọlọ́run ọba dẹ̀ gbọ́. À ń fi àwọn anágbára ní o. Àmọ́ Ọlọ́run ọba òun nágbára mo lè pa òun mo lè ṣú lè jí rín. Kéèsì lè nẹ́bùsọ̀ àwọn èso kọ̀ tọ̀dọ̀ mi rín o. Ọmọ gẹnẹgẹnẹ bí ìṣú dẹ. A gbọ́ mi o. Mo kí onílé yìí o. Mo kí de dàn aládéhùlẹ̀ yìí.

0: àmọ́ bí a bá ti wá rí pé ẹdìyẹ yìí mà ní gbọ́kọ̀lé ìjùmúpamọ́ àwọn ẹdìyẹ ìdí ẹdìyẹ ọ̀gá rín àwa gé èrú ní èrúrú òun àwa mú nà ìdí ẹlẹ́rín ìhun àwọn àti gèyẹ àwa mú nà ó mà tán ó mà ti bọ́ náwó ogun gbọ́kọ̀lé o ìṣòro tí ga lẹ́ranko ti ga ní tèèyàn rín ọmọbìnrin ẹ̀yà ó hẹn wà kónàkónà ó ní sẹ́ẹ̀sì ó dẹ̀ tún ní báàkà ọlọ́ọ̀bá dẹ̀ gbọ́ èdè ọkọ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ yóò sọ fọ̀ fíyà wá ò jaka fẹ́ra wa ó mà ti ní gbọ́kọ̀lé yusuf kéèpẹ́ ìrìn kẹ ọlọ́run mi ó mà ti ní gbọ́kọ̀lé àbí ó bá kẹ̀tẹ̀ tó bá làálẹ̀ pé dátúdátúdátú àwọn akanya dúró akanya lójú ọkùnrin àwọn ọkùnrin ẹ̀ńtẹ̀wọ̀dọ̀ ẹ̀ gédégédé ṣèṣe bó ti ní gbọ́kọ̀lé bẹ́yìn ogunrin o ó mà ṣe ònóró.
1: olúwa ojú ọ̀nà ọmọ balógun gánà ọmọ àgbàdàn bọ́ọ̀dù kí mú ẹ̀ ó ta fún.
0: mi à ń ní gbọ́kọ̀lé.

ọdún. Ogójì ọdún. Àádọ́ta ọdún. Ọgọ́ta. Bẹ́ẹ̀rẹ̀ lọ́kọ̀rẹ́, sísìpò ti ní gbọ́kọ lébè yín. Àlẹ́ òra bédèdè yìí. Àlẹ́ òra bédèdè. Yusuf ti sọ ọmọdé wẹ́ẹ̀dì kan lọ. Ó di ka kó tèmi ọ̀gán. Lẹ́ òra bédèdè. O ma so jọ pe mi pada pe mi pada pe mi pada pe mi pada a yin ra nga no di ara ye pe wo li da da yin ra nga no ma e ko lura le o ade

gẹ́dẹ́ o a ti fi gbọ̀rọ̀ jẹ́ ka níléeṣẹ́ wa gbogbo orílẹ̀-èdè europe country pátápátá gbogbo orílẹ̀-èdè europe òun là wá láǹfààní àti gbé yín dé bẹ́yìn bá ti ṣe tán àwọ̀ sì gbé yín débẹ̀ italy lẹ fẹ́ lọ ni àgbé yín débẹ̀ portugal poland denmark finland spain luxembourg àbí bo lẹ́yìn rò pé ó yẹ kẹ́ ẹ tiẹ̀ lọ gan tiléeṣẹ́ fàṣẹyìn ò lè gbé yín dé kò sí o kò sí o ohun kankan tẹ́ ẹ máa ṣe rè ẹ máa pe nọ́mbà nú báyìí báyìí báyìí báyìí báyìí báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ máa pè ǹjẹ́ mọ̀ pé nọ́mbà yìí ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ sí ìyẹn voice note bó ṣe voice note lẹ ṣe yóò wọlé bó sì ṣe text message náà ni ẹ ṣe láti whatsapp 09036964322 09036964322 ìyẹn ni nọ́mbà tó jáde sọ́dọ̀ ẹ fàṣà ẹ máa pè báyìí báyìí báyìí.

orílẹ̀-èdè wo la wá sọ òun náà ni Italy àti Portugal ṣẹ́rí Italy àti Portugal lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí àwọn tún ṣe kí ni wọ́n tún dá yàtọ̀ ọ̀nà wo náà gbà dá yàtọ̀ kí ni nǹkan tán fi dá yàtọ̀ kò ṣe mọ́ tú lórí afẹ́fẹ́ nítorí pé kí ni àwọn ní níta bá dá sọ bò onímọ̀ níyì àti pé kí ni níta bá sọ láfẹ́fẹ́ ó ṣe é ṣe káfẹ́fẹ́ gbé jìnà ṣùgbọ́n tẹ bá pè wá àwọ gbọ́n yẹ́bẹ́yẹ́bẹ́ àtú yẹ́bẹ́yẹ́bẹ́ àwọ dálẹ̀ bá ẹ̀yìn fúnra ara yín ẹ̀ sì rí nǹkan tẹ́ fẹ́

mọ̀ pé àǹfààní àtòrí ọ̀fẹ́ tún wá wà lára àwọn orílẹ̀-èdè táwa ń pariwo yìí lára àwọn orílẹ̀-èdè táwa ń báwọn èèyàn ṣètò owó ìrìnà rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run àwọn iléeṣẹ́ tá àwọn orílẹ̀-èdè táwa ń sọ yìí bí a bá mú àwọn èèyàn débẹ̀.

ẹnìkan ní bó ni ṣe kò ní para wọn lára báyìí kò sígbà tó máa para wọn lára gbogbo ìyìnbó la pé ṣe rí ìlú wọn gbogbo nǹkan tí wọ́n létòlétò ná ṣe.

mọ̀ pé lọ́dọ̀ tí wọ́n wákàtí wákàtí làwọn máa ń wò á mo sì ti ní mi ò ní tuntan lórí atẹ́gùn o ẹjẹ̀ ń daṣọ bò yún nǹkan tẹ́ ṣe rè ẹ̀yìn ẹ ṣáà pé nọ́mbà iléeṣẹ́ fashion ẹ pé nọ́mbà iléeṣẹ́ fashion 090-36-96-43-22 ìyẹn nọ́mbà tó jáde sọ́dọ̀ àánú. Gbogbo ẹ̀yin tẹ́ ti wá gbìyànjú Canada látọjọ́ tó ti pẹ́ sẹ́yìn tí wọ́n dì náà yín ẹ̀kú.

àwọn kan wá ń bèrè wọn ní àwọn orílẹ̀-èdè tá a máa ń ṣe tẹ́lẹ̀ kó tó di pé a bọ́ sí ọwọ́ wa dídì wá tẹ Europe country gangan ká tó wá gbà mú ká tó dì mú wọn ní àwọn orílẹ̀-èdè yẹn ń kọ́ wọn ní ṣe àṣewé ẹ̀ mọ́ ni sáà báwọn èèyàn ṣe mọ́ ni akúkú ṣe kò sílé kankan tá a jálẹ̀ nú gbogbo ẹ̀ ṣùgbọ́n bó bá ṣe ń wọlé bí òwe Yorùbá wípé àràkún lásọ gbági bẹ́ẹ̀ ni ìkan láwọ̀ ọ̀dọ́jà àwọn orílẹ̀-èdè tá ń ṣe tẹ́lẹ̀ àfi wọ́nlẹ̀ ṣùgbọ́n àwọn eléyìí tún darapọ̀ mọ́ ni ó ní mo fi ń sọ pé gbogbo ẹ̀yìn tẹ́ ti gbìyànjú fíṣà canada tẹ́lẹ̀ tí wọ́n mú yín àbí tán dìnà yín àbí tẹ́yìn tí ẹ̀ ń ṣe lọ tẹ́ tún tẹ́ kan tí ẹ̀ sinmi ẹ jára mọ́ṣẹ́ báyìí o ẹ mọ̀ bọ̀ nílé iṣẹ́ fashion láàárọ̀ la bílẹ̀ bá ti mọ̀ ẹ mọ̀ bọ̀ nílé iṣẹ́ fashion nítorí pé kí ni pákéjì kan ti wà ńlẹ̀ ṣùgbọ́n a lè mọ̀ sọ lórí atẹ́gùn nítorí pé kí ni ó nídìí ẹ wá sí ilé iṣẹ́ fashion tàbí ká ẹ pe nọ́mbà pé ẹ jọ o ọ̀rọ̀ canada yìí bó lẹ ṣe sọ pé ó ṣe rí o ẹ dákun ẹ láyé mi ẹ dákun mo fẹ́ mọ̀ nípa ẹ̀ rí pé wọ́n á dà yín lóhùn.

0: ń pe nọmba yìí fún yín lẹ́ẹ̀kan sí dáadáa nítorí bàbá tẹ wọ́n ní iṣu atẹnumọ́ràn ìjóná bàbá tẹnumọ́ dáadáa ẹ̀yìn tí ẹ̀ ń gbìyànjú àti pè ẹ lè gẹ́ ẹ̀tiẹ̀ torí ẹlòmíì ǹjẹ́ mọ̀ pé ibi tẹ́lòmíì tí tó ti ń wá fóònù yóò ṣe mistake 090 ló yẹ kó tẹ̀ yóò lọ rè tẹ ó ètò òun la fi mọ́ ń pè léraléraléra 090 36 96 43 22 090 36 96 43 22 ǹlẹ́ Alex Gbenga gbajúgbajà bánsà nìyẹn ọ̀gá nìyẹn.
1: Ọmọ ìjì ti káre o.
0: Wọ́n ti ń darapọ̀ mọ́ wa lójú òpó ayélujára bẹ́ẹ̀ bá mọ̀. Àjọ máa ń ṣètò yìí ni. Ara àwọn olólùfẹ́ iléeṣẹ́ Fashion ni. Ara àwọn olólùfẹ́ Sunday

gbogbo ẹyin tẹ ń darapọ mọ wa lójú òpá yeye ayélujára gbogbo yin pápátá la rí o bẹ ẹ ṣe ń wọlé àkí gbogbo yin o ẹ ṣeun ẹyin olólùfẹ iléeṣẹ fashion ẹ ṣe o adúpẹ o.

0: Europe country orílẹ̀-èdè bí ọgbọ̀n òun ló wà níwájú mi ń bí ṣùgbọ́n láǹfààní àti mọ́ ka gbogbo ẹ̀ tán ilé ìtẹ́yìn bá fẹ́ lọ bẹ́ẹ̀ bá ti délé iṣẹ́ wa àábà yín ṣe ǹjẹ́ wá mọ̀ pé bó bá wá jẹ́ pé àti ẹ̀wà mẹ́nuba orílẹ̀-èdè tó wu ẹ̀yìn lọ́kàn ẹ̀yin ẹ ṣáà gbìyànjú ẹ pé nọ́mbà tí mò ń pè fún yín wọ́n máa ṣàlàyé fún yín lẹ́kùnrẹ́rẹ́ bó ṣe yẹ kó rí ntẹ́ ẹ nílò wọ́n ṣàlàyé fún yín ǹjẹ́ mọ̀ pé mo máa ń sọ torí yorùbá ní pé ìrírí làgbà nǹkan tó ti ṣe kan ni bóyá bí ọdún mẹ́ta sẹ́yìn ló ti ní lọ́kàn pé orílẹ̀-èdè báyìí lòun fẹ́ lọ ǹjẹ́ mọ̀ pé lọ́dún yìí gan mọ àwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀ láwọn ibì kọ̀ọ̀kan ṣùgbọ́n iléeṣẹ́ fashion ojú tó lé ojú tó ko làwa bẹ́ẹ̀ bá délé iṣẹ́ wa tẹ́ ẹ bá sọ pé orílẹ̀-èdè báyìí òun lẹ fẹ́ lọ àwa bá yín sọ̀rọ̀ pé orílẹ̀-èdè tẹ fẹ́ lọ nǹkan báyìí ló ṣe ń lọ ńbẹ̀ báyìí ló ṣe ń lọ ńbẹ̀ bó o ní sẹ́yìn náà ti gbọ́ tán bá láwọn ti gbọ́ ǹjẹ́ mọ̀ pé àwọn kan ti ẹ̀ wà tó jẹ́ pé tí wọ́n ni pé ẹ fà ṣàyìn o ẹ dákun o orílẹ̀-èdè tẹ bá mọ̀ pé nǹkan ṣe ṣọ̀m-ṣọ̀m síbẹ̀ bóyá bíi tailor bóyá bíi fashion designer bóyá bíi barber bóyá bíi oníṣẹ́ ọwọ́ kan táwọn fẹ́ lọ ṣiṣẹ́ lọ́hùn àbí mi mẹkáníìkì táwọn wò pé ẹjẹ́ ń lọbẹ̀ ẹjẹ́ ń lọ ṣiṣẹ́ ọwọ́ ẹ dákun orílẹ̀-èdè wo ni mo lè lọ a máa là yín lọ́yẹ pé ibi báyìí ni ẹ lọ àbáwọn tó tiẹ̀ fẹ́ lọ kàwé mélòó làwọn tí iléeṣẹ́ fashion ti kó lọ àwọn àtúnsọ fún yín pé ibi báyìí ẹ lọbẹ̀ ibi báyìí da à ń ṣàlàyé ẹ̀ fún yín tán pátápátá àwọn orílẹ̀-èdè yẹn kò sélé tí ò dá o ṣùgbọ́n ká má tanra wa ó gbé pẹ́ẹ́lí jù ra lọ. kí ni ìdí tó jẹ́ ń sọ pé ó gbé pẹ́ẹ́lí jù ra wọn lọ. ẹ̀yẹ woru italy lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Ẹ wo Portugal lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí.
1: Ká lọ sílé iṣẹ́, ẹ bá ṣe yìí.
0: Béèyàn bá ti gọ̀ọ́ nìyẹn.